0: won po gan ati pe awon to ni o se pelu amaye derun won ti denu kole igbese won o lo ni jaide o si lagbara gan o pa biyo abidun oro re nigbati won tako to bere sin ni ile ise mum maworan kan ni ojo isegun tuesday biwala soro oni pe igbese ati nti anilo leka ijoba apapo oni awon resources ta anilo yi oni pe ko to nkan oni bo tile je pe owo ta npa wole o tin gbera sosi sibe ko ti to lati koju ati mojuto awon orilede wa Nigeria e ti won lo bi ojile ni gba milionu o di milionu mewa 230 million Nigerians oni pe pelu eleyi ta ba tun wa wo awon kan ma eden to ti denu kole na won po lojara ege boy so oni e wa wo a po si niye a fe si niye be lowo ta n pa wole n po si sugbon sibe ta ba pa ogo won po in to wa nle gan ko to pin oni tori ide lo bi je pe owo awon kan na ni won ni imarara re lara oni pe ri ma je mi so nipa wi pe eto rajo orilede o ti gbera so dada se be ra won ipinle e ri pe owo ti won gba o ti n po si dada oni idi na leleyi to fi ye ka wo pe ijoba to wa lode won sise won ojo wo osu ma be na si ni awon ijoba ipinle won si yatayo to awon niroyin wa ta ko to bere si pe e ti e to ka si awon ipinle kan to je pe won jola isakoso to wa lode ni pe eto oro aje kale ba mi pe awon ele won ti ri jasa re lara oni pe ki se ton wa se lori eto nu sugbon won o fe mo pe awon ipinle kan ati awon ipinle kan ko mo ba dabi bi pe awon ipinle kan na ni won jola ijoba to wa lode bayi sugbon sa tori pe a po gan lo fi je pe to wa le o se pin pe awon kan na ni won si ni jasa re sugbon ko le ba to pin dada oni pe yo gba lakoko to po o
1: ifa ma gbe kundu se fun joba
0: kundu se
1: to n ba won ni e mo fi to so ma bibi lojo kini ana ni ne sin se o gbo e je kikini ka wa lenu
0: ko si wala
1: e jo ka wa lenu
0: a ti po 230 million
1: Ẹyin ọmọ kan soso bi population 1 billion. Ṣe so China ni. Jákunjá sójú òkun lẹ.
0: Ọjọ́ ti lọ.
1: Sójú òkun lẹ.
0: Ẹyin alẹ́ kínú kan yìí.
1: 0809-7000-949. 0906-2000-949. 0705-5000-949. Hello. Ẹ káàárọ̀.
2: Mo ti ní àdìsọ́lá.
1: Ẹ ṣeun.
2: Ifá.
0: Ẹ káàárọ̀ sà.
2: Mo fi ẹ̀bùn ọ̀nù bàbá tó wà bẹ́ẹ̀ náà.
0: Ẹ ṣeun.
2: Mo rà káàárọ̀ sà. Ẹ jọ sà, ẹ wo bí gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ bọ́ ṣe ń wá àwáwí. Àwọn táwa là gbójúlé tá a kọ̀ tẹ̀ ẹ wo gbogbo bọ́ ṣe ń wá àwáwí. Ẹ ní àní eléyìí ẹ ṣe bá ẹ wo gbàgbọ́ tí Ibùràtà yìí sọ. Ọ̀gá ètò ológun. Ẹgbọ́n kan tó ń sọ fún wa. Ẹgbọ́n kan tí bàbá òjíṣẹ́ ọlọ́run náà ń sọ fún wa. Ẹgbọ́n kan àwọn èèyàn yìí àwọn táwa wò pé àwọn dáadé tẹ̀yìn ìlé táàlé tẹ̀yìn ìlú. Gbogbo wa fún àwáwí wọ́n wá àwáwí wọ́n wá àwáwí. Ẹ ń gbọ́ ọ̀dọ́ ti ògbólé ẹ̀ka.
0: Àti
2: bá gbé ìgbésẹ̀ ìgbésẹ̀ akin. Ẹgbọ́n jẹ́ àti síra wọn. Eléyìí
0: torí àkókò wa ẹ káàárọ̀
3: sọ. Orúkọ tó ní ọjọ́ tí wọ́n bí ló ń tún bá ti ayé jẹ́ lọ́wọ́ mọ̀kíkà ńlá
0: ìbẹ̀
3: tí wọ́n ti ṣáájú ọdún ìjọba. Kí ọlọ́run kó gbà lọ́wọ́ àwọn olóṣèlú ṣe gidi sí ọ̀rá yìí. Ṣé Nàìjíríà pọ̀ òun China ni? Ó wá ń sọ ọ̀rọ̀ rírù lẹ́nu. Orí kọ́lọ̀ tó ń sọ wọn rò létí ọ̀rọ̀ Nàìjíríà. Ilú ìlú òkèrè ìṣẹ̀lẹ̀ fún àwọn gómìnà lówó àtàlẹni tó ti lu ìṣèlú ló gbádùn kan yẹn. Àwọn ọmọ ọlọ́gbọ́n ni wọ́n kó ìfi hàn jẹun kankan ní ọ̀rọ̀ Nàìjíríà. Látàrí pé wọ́n gbádùn náà ni o wọ́n kọ́ àwọn ọmọlọ́gbọ́n. Ṣọ́ọ̀bù abẹ́ni ìsìn láti owó fún ìjọba ti ṣe léyá. Lórí ìtura bẹ́ẹ̀ wọn àti mọ̀ ọjọ́ tó fẹ́ fún àmọ̀ẹ́lẹ̀ àwọn olùkọ́
0: Adébáyọ̀ Job Ọláòtí wọ́n ní pé Radio Garden wa a ti padà síbẹ̀ àwàánú Radio Garden káàkiri àgbáyé ni ẹ lọ chẹ́kẹ̀ báyìí àwàánú Radio Garden.
1: Hello.
0: Ẹ kàrọ̀. Hello.
1: Wo. Ifa
4: e karo e karo
5: opa yemi lati bi kan
0: esun
5: se awon ijoba wa awon gana njiyan ki emi ba bo ni ti mo tin ko wo wa mi ti bi mo wa ti won be ta danu
0: e ma benu oko aje oni se mo yin lenu e jo ntire lohun e se yin oni baje
1: ati mo
0: abdukafar bade wale raptori won ni pe olohun ti fi ona bayo ninu isoro wa anwa won ni pe akan dibona ni bigba ti ari won ni pe ki ijobo se to tu ate to ye ki won oro awon osise leto aborilede wa nigeria ni agbara e to ye nto sele nu won ni pe ile ise olopa pe won le dode won ti won si fisi kon fi mu awon oba ye je da yi e ka ro
1: hello e ko jumo o
5: e ka ro
1: e ka ro
5: e ki ma ki mo bo le nbe e gba gede ile ni jumo abe aye ni se ko ni wa se ni loru ko ti se ni ba se ma so la ni ile pelu ya wa ba won re wa boju ba won wọ́n ní gbàdàn bí a ṣe máa sọ̀rọ̀ ló yà ṣe lè dá àwa yìí kẹ́rì ìdàmà ẹni ìdààmú débà kò gbọ̀n o bítọ̀ ló máa máa dọ̀ ẹni àìrújú ẹni àìráyè ẹni ìdààmú débà ìgbà yìí kọ́ àti kó ikọ́ la máa máa tẹ̀sí bá bí ẹni ni ojútùú là fojú sùn ẹ ìgbà tó bá rójútùú tán o lè padà wá bá àfihàn ẹ ọ̀rọ̀ gómìnà wa ṣe mákindé nìyẹn o ẹ lè sí ọ̀rọ̀ yóò lógun bẹ́ẹ̀ kẹ máa fi sí ara
0: ojútùú ká ọmọ ẹ jáde láyà tàlàsíà bí wàá ti tẹ́tẹ́ wá mú ẹja ayé ní ìkọlù àgbẹ̀ ẹ̀ṣọ́ àákẹ́ gbogbo ẹ̀ tẹ̀tẹ̀ bá wa dá sí láti gbà ẹ̀kọ́ àdúró tí wàá gbogbo ẹ̀ tẹ̀ ń wo radio garden káàkiri àgbáyé ni wọ́n gbọ́ mixlr.com a wà níbẹ̀ facebook a wà níbẹ̀ ibẹ̀ láti mú àwọn èyí tàn ká ẹ̀yìn tẹ́ bá wò wípé ẹ̀ bá àbí ẹ̀ bá àbọ̀ ẹ̀ lọ sí facebook ẹ lọ síbẹ̀ padà ẹ bà ń bẹ̀ bó jẹ́ ogún ọdún ni tó bá jẹ́ ọgbọ̀n ọdún ni gbogbo ní tẹ bá fi síbẹ̀ ó wà ń bẹ̀ 32FM949 fẹ́yìn ẹ̀ kò ní jù báyìí lọ lórí ètò yín ètò wa bàbá fẹ́ńdọ̀ fún tààrọ̀ yìí ẹ máa gbọ́ ìkànnì 32FM láàárọ̀ lọ́sàn-án lálẹ́ torí pé èrò ìdùnnú ọ̀hún ti bẹ̀ jáde èmi ni kúnlé fanéyì ìfà mi.
1: Orílẹ̀-èdè Nàìjíríà yóò dà kò ní dànù Olúṣọlá ọmọ ọmọ ọmọ lórúkọ mi agbẹnusọ yín nù àlàáfíà ò ní jìnnà sílẹ̀ yín.
0: Amina yàlá o.

0: ẹ mọ gbàgbé pé mo bẹrẹ pé lọjọ 24 oṣù kẹjọ ọdún 2011
1: kọlu wa ni Nigeria
0: ṣẹlẹ àdó òkú kan ṣẹlẹ tó gbàgbóró Ya mokin logun lo ba isele yen lo lawon kan ba soro soke won lawon ni o awon wo lo soro won lawon iko boko haram nti gbogbo aye mo won sinu man ti apo ko won ni jamaatul sunnah dawa

0: ẹgbẹ́ yìí wọ́n tún máa ń pè wọ́n ní Nigeria Taliban. Àwọn ìwádìí tí mo ṣe mi ò ní àkọsílẹ̀ rẹ̀. Bóyá wọ́n ní ń ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ yòókù tí ń dà wá láàmú. Ẹni tó dé ẹgbẹ́ yìí lẹ̀ mọ́ Ahmadu Yusuf ló pẹ̀ ń jẹ́ ní 2002. Muhammad Yusuf. Oṣù kejì ọdún 2009 gbẹ̀mí ti ẹ̀ náà. Lọ́kọ́ bẹ̀rẹ̀ ikọ̀ Boko Haram ìsìn àkọ́kọ́. Kí sì ní ń bẹ nínú tó gbé dání ìgbà náà. Wọ́n lọ rè wábì kan wọ́n kóra wọn jọ pọ̀ sí àwọn èèyàn wà ń bẹ̀. Wọ́n kú nínú ni. Wọ́n á dá ibi tí wọ́n ti máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ kéúlẹ̀. Ibi tí wọ́n gbé lọ ń gbà náà ibi tí àwọn èèyàn ò sí.
1: Ẹwà máa gbọ́ gbogbo Nàìjíríà. Àìgbàdúrà tó kọ́ ló ń
0: fún. Lébrònú àti Yóòbè.
1: Ká má tara wa kì í ṣe ta sọ́dún.
0: Láàrin 2002 sí 2005. Àmọ́ ikọ̀ agbófinró ló lèdè Nàìjíríà pé láyé. Àwọn ògbà yìí sẹ́yìn.

0: àṣé kése kése láti rí àṣé kàsà kàsà bàbá kése kése
1: ká má sí tara wa a ò lè rí àbọ̀ kan ṣe báwọn alá
0: lọ́dún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn ní Nàìjíríà yìí
1: ṣùgbọ́n kò yé ẹ̀yìn gbogbo ẹ̀yìn olúbi ẹ̀yìn amò
0: àwọn agbègbè tó súnmọ́ Kano
1: ojo ibinu ọlọ
0: súnmọ́ Borno tó súnmọ́ Yobe
1: ẹ̀sán lorúkọ rẹ̀ sí ẹ́
0: ibi tí àwọn mùsùlùmí pọ̀ sí
1: rárá rárá o ẹ ò lè bọ́ nínú rẹ̀
0: ni wọ́n ń bèrè ńgbà náà wípé irú àwọn èèyàn wo ni Sheu Usmanu Danfodi

0: Shemok, pe ba ti gbominira.
1: Wọ̀pin wa lẹ́nu.
0: Ọ̀pọ̀lọpọ̀ ìṣèjọba náà làwọn ọmọ ló àwọn ọmọ ogun ṣe. Ẹ̀pọ̀n ọmọ ogun ní adarí orílẹ̀-èdè Nàìjíríà.
1: Àwọn
0: Mùsùlùmí tó jẹ́ àwọn àríwá wọ́n wà nù wọn àmẹ́ tó lóhun tó pọ̀ jù. Yakubu go one, àmọ́ ọmọlẹ́yìn Kristi lòun.
1: Kò níjọba, wọ́n fa ìṣòtítọ́.
0: Kálukú wá ń ṣe é pọ̀ kò sí.

ẹni àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣe bẹ́ẹ̀ gbágbára lọ́wọ́. Muhammadu Yusuf, Muhammad Yusuf. Ṣé nǹkan tún fẹ́ le sí ni? Ìgbà tó di September ọdún 2010. Súnmọ́ sì kó àwẹ́ lámúlẹ̀.

0: bọ̀ alákatakítí.
1: Béèrè ẹjẹ́ wọn.
0: Tí ó ń já Boko Haram, wọ́n lọ rèé fọ́ ọgbà ẹ̀wọ̀n o. Nígbà náà wọ́n pé isi ò tó bí àwọn tí wọ́n wà lọ́gbà tún ní rọ tán pọ̀ gan bìbà ní ẹ̀mọ̀ túlẹ̀.
1: Ṣé alẹ́ kò àníkà.
0: Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ wọn ìgé.

0: ọjọ́ kan.
1: Àwọn ẹ̀ṣọ́ aláàbò ò dúró. Wọ́n ṣekú pa ẹnìkan lọ́dún 2011 May. Wọ́n gbẹ̀mí Aba Anas bin Umar. Tó jẹ́ bí brọ́dà sí Ṣéwù tilẹ̀ Bruno.
0: Wà lọ́wọ́ rẹ̀.
1: Ẹ bẹ̀rẹ̀ sí ní bí wàhálà.
0: Kíkó kó wa kó sá fún. Ìfẹ́ owó gbígbọ́.
1: Wọ́n pa Modu Fanami Ngodio. Ní January 2011.
0: Kágbá láyé.
1: Ó ń pa àwọn àfá ńláńlá náà.
0: Àdúrà sọ lọ́run kó gbọ́.
1: Àwọn tí ń lẹ́nu láwùjọ. Tí ń ṣe wá sí tako ìtàkúrò gan. Pọ́lọ́wọ́n ọ̀fẹ́.
0: Tọ̀fẹ́ ọ.
1: Wọ́n gbẹ̀mí gbogbo wọn bẹ́ẹ̀. Wọ́n gbẹ̀mí gbogbo wọn bẹ́ẹ̀ lọ. Wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n gbẹ̀mí gbogbo wọn lọ.
0: Tọ̀fẹ́ ọ. A ó ṣeré.

0: wọn ti fọn ká.
1: Inú wa fi ìṣòro.
0: Oríṣiríṣi àwọn nǹkan làánà wa fi ń ṣera wa.
1: Èyí tó jẹ́ kí ìlú tún ọ̀ ní.
0: Àwa bá ti ṣẹ́gun àwọn ọkọ̀ alákatakí tí bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa náà ṣòótọ́.

0: ẹ káàbọ̀ padà lẹ́yìn kéde àti ìpínlẹ̀ ọjà.
1: ẹni tá a bá dìbò fún tó bá gbọ́ pa àṣẹ tán bí ó bá ṣe ń ta.
0: alẹ́
1: àwa kì í ṣe mugun ṣe é gbọ́.
0: ọjọ́ kẹrìnlá mọ́jú ọjọ́ kẹẹ̀ẹ́dógún
1: ó lè jẹ́
0: oṣù kẹrin ọdún 2014.
1: jọ pé bàbá adóṣù wa kò.
0: 276 ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ọmọlẹ́yìn kristi ọ̀pọ̀ jẹ́ mùsùlùmí.
1: ẹni yòówù kó lè jẹ ẹgbẹ́ yòówù kó lè.
0: ọjọ́ orí wọn wà láàrin ọdún 15 sí 18.
1: jọ pé bàbá adóṣù wa kò.
2: wọ́n tún bá kò tí ìbò kábà dìbò fún ọmọ.
0: ọmọlẹ́ ẹ̀kọ́ obìnrin ni wọ́n. ikọ̀ alákatakí ti boko haram kó lọ rèé kó wọn ní government girls secondary school nílùú chibok ní ìpínlẹ̀ borno.

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9. À ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Show me your 32.
2: Hello, Daddy Booking. Mo rí bàbá landlord ó sì ọmú ìyàwó yín wọnú òtẹ́ẹ̀lì. Ọ̀nà Shams Fellowship.
3: Jesus.
2: Nínú òtẹ́ẹ̀lì. Àdúrà gbà.
4: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà òkè.
5: Àtẹ̀tẹ̀lẹ́kù láti gbọ́ ìròyìn tó rọ̀ lágbàáyé. Àsìkò tó fún ìròyìn láti.

Ìròyìn àgbáyé náà lẹ̀ṣẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ rédíò 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀ tá a fìdí kalẹ̀ sí Laughter House Premier Inn Mọ́kànlá Nìbàdàn. Ẹ ṣùgbọ́n gbọ́ ìròyìn ní ilẹ̀ òkèrè, abala eré ìdárayá tó fi mọ abala múlù dùn, ẹ mọ yìí kúrò ń bẹ́ o. Ká tẹ̀síwájú báyìí tó ìta bàtà, àtọ̀ ní ilẹ̀ òkèrè akọlu. Ilẹ̀ Iran àti ilẹ̀ Amẹ́ríkà náà ló tuntun tẹ̀síwájú níbi ó ti jẹ́ wípé ilẹ̀ Amẹ́ríkà náà tuntun ṣe àwọn àkọlù kan lórùmọ́jú sí ilẹ̀ Iran nínú àwọn eléyìí tí wọ́n fi ń fèsì sí àwọn àkọlù eléyìí tí ilẹ̀ Iran náà tún ṣe ṣáájú nígbà tí ọ̀rọ̀ ń jáde láti ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ ààbò ní ilẹ̀ Amẹ́ríkà ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ohun ìjà ojú òfurufú kan iná ni wọ́n tuntun fi ṣe àkọlù sí ọkọ̀ ojú omi èyí tó jẹ́ ti ilẹ̀ Iran nígbà tí ẹni tí ó jẹ́ alukoro fún iléeṣẹ́ tó ń bójútó ọ̀rọ̀ ààbò ní ilẹ̀ Iran náà Brigadier General Abdulaziz tí yóò mọ sọ̀rọ̀ náà lójúwe àkọlù ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí kò bójúmu rárá ṣáájú iná ni ọkọ̀ ojú òfurufú tó jẹ́ ti ohun ìjà ti ilẹ̀ Iran náà ti ṣe àkọlù kan sí pápákọ̀ òfurufú ti ilẹ̀ Kuwait níbi ó ti ba àwọn nǹkan jẹ́ níbi pápákọ̀ òfurufú náà tí àwọn èèyàn kan náà sì tún farapa. Ìròyìn láti abala eré ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool náà ni wọ́n ti fẹnukò lórí ìdúnàdúrà eléyìí tí wọ́n ṣe pẹ̀lú Anthony Iraola lẹ́ni tí wọ́n ti ń bá sọ̀rọ̀ láti gbé kúdà gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ náà tẹ̀lé bí wọ́n ti fọwọ́ sí júwe ilé fún Arne Slot Iraola náà ló kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Bournemouth tẹ̀lé bí sáà ti ṣe tẹnubodò lẹ́yìn tí wọ́n ti bọ́wọ́ lu àdéhùn ọlọ́dún méjì ẹ̀wẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé wọn yóò mọ fi ọ̀rọ̀ síwájú sí lórí ìfìdímúlẹ̀ àti bí wọn yóò ti mọ forúkọ Iraola náà léde gẹ́gẹ́ bí ẹni tí yóò mọ jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù náà léyìí tó yẹ kó wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ tàbí lọ́sẹ̀ yìí. Lábala múlùdùn níbi táwọn ti máa fi gígún ìròyìn àgbáyé wa fún ti tọ̀sán tòní ikọ̀ agbábọ́ọ̀lù lágbàáyé ẹ̀ka tó ń bójútó àti ẹgbẹ́ náà FIFA náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé gbajúgbajà òǹkọrin orílẹ̀-èdè Nàìjíríà David Adeleke tí ọ̀pọ̀ túmọ̀ sí Davido náà ni yóò pẹ̀lú nínú àwọn òkọrin tí wọn yóò forin dára níbi ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026 tí yóò wáyé ní Los Angeles gẹ́gẹ́ bí wọ́n ti fi léde nínú àtẹ̀jáde kan èyí tó fojúlédè náà ni wọ́n ti wípé olórin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Davido náà ni yóò pẹ̀lú lára àwọn tí yóò kópa gẹ́gẹ́ bí olórin níbi ìdíje ọ̀hún eléyìí ti ilẹ̀ ti Canada àti Mexico tí wọn yóò papọ̀ láti gbàlejò rẹ̀. Tó bá láwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí ẹ lè tẹ̀lé láti ẹ̀jíṣẹ́ sí wa tàbí kankan sí wa lójú òpó ti WhatsApp ẹ bá wa ṣàmúlò nọ́mbà yìí 0705-655-0949 tàbí kankan sí wa lójú òpó ti email yìí at 32fm.com.ng. Àwọn kókó amẹ́nubà nínú ìròyìn ọ̀hún ká tó mọ̀ lọ. A kà sí yín létí nínú ìròyìn náà wípé àwọn agbébọn náà ni wọ́n ti jẹ́ àbúrò lóbìnrin fún ẹni tí ó ti jáde láti fìfẹ́ hàn láti díje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ni tó tún fi gbà kan rí jẹ́ mínísítà fọ̀rọ̀ agbára lórílẹ̀-èdè yìí Báyọ̀ Adélábù tí wọ́n ti jí àbúrò rẹ̀ lóbìnrin àti àwọn ìbejì rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ ọdún méjìlá jígbé lọ nílùú Ìbàdàn. A kà sí yín létí wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú lórí bí owó tí wọ́n ra afẹ́fẹ́ gáàsì ìdáná tutù ṣe gbẹnu sókè bí àwọn kan ti ń tà ní 2,000 àti 2,200 naira. A kà sí yín létí nínú ìròyìn ní ilẹ̀ òkèrè wípé ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ni wọn ò tí ì jáwọ́ nínú ṣíṣe àkọlù ohun ìjà ojú òfurufú síra wọn. Ní abala eré ìdárayá lẹ́ti gbọ́ wípé ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool ni wọ́n ti fẹnukò lórí àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú Iraola láti jẹ́ kí ó gbèkúdà lọ́wọ́ Arne Slot lẹ́yìn tí wọ́n ti fi ọwọ́ sí júwe ilé fún gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ikọ̀ náà. Lákòótán lábala múlùdùn náà láti gbé ìsìn létí wípé gbajúgbajà òǹkọrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà David Adeleke tí ọ̀pọ̀ mọ̀ sí Davido yóò pẹ̀lú àwọn òǹkọrin tí wọ́n mọ̀ forin dára níbi ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé tọdún 2026 ní ilẹ̀ Amẹ́ríkà. Lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn náà jọ Olúṣọlá Mọ́mọ́
lotu to se ka si ti igboyin adupe bipe ngbo 32 fm

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ náwó sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdìẹ kùdìẹ ẹnu ayé bàbá wa, olúwa sọ ọ́ tẹ̀tẹ̀rẹ́, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀hún gbólúwa bí, bàbá ẹ̀hún gbólúwa bí.
3: Dádì ẹ̀yin ni sa,
2: èmi
3: bẹ́ẹ̀ ni sa,
2: olúwa diwa wòlò gbà.
3: Dádì bẹ́ẹ̀ mi sọ dàbí mi.
2: Ẹ̀mí wèrè olúwa náà tó ń dára jù àtúndà ẹ̀.
3: Dádì ṣé torí ẹ̀rẹ̀ ṣe wá gbá mi báyìí?
0: Wà 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: lélẹ̀ ayé lọ.
1: Ṣọlọ́run ló sì ní pé kó ru ó wà ẹlòmíì kúkú ṣetán àti ṣiṣẹ́ jáǹfù. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ṣiṣẹ́ àti ṣiṣẹ́ jálẹ́dọ̀. Alhaji Mufta Ogunrinde Maridoti. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń fọkàn bá wa bọ̀ bó ni ṣe ń gbọ́ wa kìtìkìtì dáadáa báyìí. Gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀ ní sàìsàn ẹ̀yìn tẹ́ ẹ̀ gbọ́ wa náà àìsàn ò ní ṣe yín. Ọmọ ò ní kú fún yín kò ní kú fẹ́mi náà o. Béèyàn bá ti da aládùn ẹyọ kọ̀ọ̀kan ti ṣe. Ẹjẹ́ àtọ́jú ara wa náà lògùn ẹ̀mí. Ẹjẹ́ àkíyèsí ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ni àgọ́ ara wa ló máa ń bára wa sọ̀rọ̀. Ó ti ẹ̀dẹ̀ mọ́ wa lórílẹ̀-èdè yìí nítorí pé kọ́lọ́run kó mọ̀ ṣe wá lẹ́nu ìyá ní bí ìgbà tó jẹ́ pé ó kun tọ́lọ́run fi ṣẹ̀mí títí wa bí ìgbà tó jẹ́ pé yàtọ̀ sí tara yòókù ni. Torí pé àwọn ò ní lọ ilé ìwòsàn ó dìgbà tí ń tà ń rí lágọ̀ọ́ ara tó bá tó dá wa gúnlẹ̀ tá a lè dìde mọ́. Wọ́n gbọ́ kí lọ fẹ́ lọ sí ilé ìwòsàn kò tí ì le tó bá kí wọ́n ní ara ìfọ̀rí lásán kí wọ́n ní torí fífọ́ lásán náà lọ́wọ́ pé gẹ́gẹ́gẹ́ báwo ṣé àìsàn bàlá sánṣẹ́ náà lẹ́wọ́ múra sí kẹ̀kẹ́ bá kò tí ì tó torí. Bẹ́ẹ̀ náà sì ni pé jù bẹ́ẹ̀ lọ. 32 FM 94.9 mú kí wà lẹ́ẹ̀kan sí pé ẹ̀káàbọ̀ sórí ètò yín dókítà orí afẹ́fẹ́ gẹ́gẹ́ bá a ṣe jọ máa ń polongo fúnra wa ní gbogbo ìgbà wípé ẹjẹ́ ṣètọ́jú ara wa ẹjẹ́ mọ̀ nǹkan tágọ̀ ara wa fẹ́ paríparí rẹ̀ ká mọ̀ fún àgọ́ ara wa ká mọ̀ fún àlàáfíà wa ká mọ̀ fún ní ìwọ jẹ. Ká mọ̀ fún ní ìwọ jẹ báwo la ṣe ń fún àlàáfíà ara wa ní ìwọ jẹ ìyẹn ni wípé àwọn nǹkan tá a mọ̀ wípé àgọ́ ara wa gan ò fẹ́. Ẹlòmíì wà tó jẹ́ pé wọ́n ti kìlọ̀ fún pé mọ̀ jẹ eléyìí mọ̀ jẹ tọ̀hún ṣùgbọ́n wọ́n ní ẹni tí ọ̀pọ̀lọkùnrùn náà ni mọ̀ wù jẹ. Wọ́n gbọ́ kò ṣe nǹkan kan jẹ́ ń síra jẹ́ ṣe báwọn dókítà wọn ò tí ì rí wọ́n fẹ́ pààyàn ni. Ẹni tí wọ́n bá sọ pé ká má ṣe nǹkan kì í ṣe wípé nítorí ẹlòmíì nítorí àgọ́ ara wa òun náà ni wọ́n fi sọ fún wa wípé ká kíyèsára. Lórí ètò lónìí ẹjẹ́ ń sọ fún wa wípé dókítà tó yẹ kí wọ́n wà pẹ̀lú mi ojú ọ̀nà òun náà lèmi náà ti ń sọ fún wọn wípé kí wọ́n tètè máa lọ torí gbogbo wa náà la mọ́ṣẹ́ tí wọ́n yàn láàyò lóòótọ́ ìrìn àjò ni wọ́n ti ń bọ̀ wọ́n sì ti délùú ìbàdàn pẹ̀lú wa kó tóó di wípé wọ́n tún gba ìpè pàjáwìrì lágbára lọ́wọ́ ọlọ́run ohun tí wọ́n lọ ṣe yóò yọrí sí rere àdẹ́dàá yóò fún wọn ṣe kò sì ní já wa náà ṣàṣe dànù ṣùgbọ́n mo fi ń dá wa lójú wípé wọ́n tún padà bọ̀ lórí ètò yìí ṣùgbọ́n lónìí gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé ìlera wa àjọ níní tèmi ó yàtọ̀ tiyín ó yàtọ̀ sí tèmi kí wá ni tá a wá fẹ́ ṣàgbéyẹ̀wò lórí ìlera wa lónìí ẹ má gbàgbé o olúbíńpẹ́ ò ká dókítà o èmi ò ká dókítà o ntí mo mọ̀ ká náà ni mo rọra jókòó tì í nídìí gbòǹgbò yìí ṣùgbọ́n ọ̀nà tá a lè gbà táìsàn ò fi ní ṣe wá ọ̀nà tá a lè gbà táwùjọ wa tí ó fi ṣe rí ọ̀nà tá a lè gbà táwa náà ó fi lálàáfíà òun náà ni ètò yìí òun ló wà fún pàápàá jùlọ ìlera wa.

0: 32 FM, 94.9.
1: Májẹ̀ ó sún ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32 FM 94.9 ẹ̀yin ẹ̀.
2: Kò ní sún mi kò ní rẹ̀.
3: Owó iyebíye lọ̀pọ̀ èèyàn fi tún fóònù ṣe síbẹ̀ kò gbádùn ẹ̀. Ìròyìn ayọ̀ rèé. Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer. À ń tún phone pẹ̀lú laptop ṣe. Bóyá ẹ ti gbé phone pẹ̀lú laptop yín káàkiri tí wọn ò gẹ́ tiẹ̀. Ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. iPhone, Samsung, Tecno, Infinix, Itel. Bẹ́ẹ̀ la tún ta fóònù lóríṣiríṣi pẹ̀lú laptop tó jẹ́ London use tó fi ni lọ́kàn balẹ̀. Real phones for your phone repair, phone unlocking. We are always there for you. Real phones a wà ní Dùgbẹ̀, Ìbàdàn, Ládojúkọ ẹnu ọ̀nà tó wọlé sí Coco House, Dùgbẹ̀, Ìbàdàn. Ẹ sì lè pè wá sórí ago 0706-436-8169 0706-436-8169 tàbí 0809-695-7878 0809-695-7878 Real phones iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
4: Àwọn àṣírí kàǹkà àti fìdí àgbàkalẹ̀ tí mú ọmọdé yọ̀ tí wọ́n bá gbọ́ ohun tó ṣókùnkùn sí wọn.
5: Bákan ni mi sọ fún ẹ, ẹni pásítọ̀ ẹ ọ́ ní wòlíì tó ń ríran jẹ ní wòlíì tí ń ṣe fẹ́ẹ̀kì wà o. Àbámúdá ẹ̀ wà o. Àbá ní ká máa lọ táṣí nǹkan fi ń jẹun. Bọ̀ kọ̀ǹfámì nínú oògùn ni.
6: Sabẹ́ẹ̀kọ́ láàrin aago méjìlá kọjá ogún ìṣẹ́jú sí aago kan ní gbogbo ọjọ́ Friday. Pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú àgbàlẹ̀ tuntun.
7: Kọ́lọ̀ bá sì kọ́ lọ́wọ́ báyìí ti tún. Lásìkò ọlọ́run bá tó yìí. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ jí lọ láàrin agbọ́n tí mo sọ yìí. Iṣẹ́ tíátà ti ní ní tí mo wò pé ẹ̀jọ̀ láti yọ lóṣù lóṣù máa ń ṣiṣẹ́ kí ni kókó tí mo lè sọ pé
5: achievement.
7: Kò sí.
0: Lórí 32 FM 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣọ́nù Laughter House òkè téńté Premier Mọ́kànlá nílùú Ìbàdàn.
8: In the heart of Ibadan, where tradition meets modern luxury, there exists a heaven. Scroll Up Executive Hotels. rooms with exquisitely furnished rooms and suites, multimedia equipped conference halls and boardrooms seating 120. Every detail speaks of quiet excellence. Whether you're here for business or seeking the perfect blend of leisure and comfort, Scale Up delivers. Two distinguished locations, Okeado off Awolowowe and Akorede in Felele by Ruby's International College, where seat out bars stare till dawn, moonlit mingles beckon indoors, and our restaurant is a theater of taste with 24-hour front desk service, reasonable power supply, secure parking, CCTV surveillance, and elite security partnerships. Your peace of mind is our purpose. This is the sanctuary. Call our Okeado extension on 0803-222-5235 and our Felele extension on 0704-732-6172. Scroll up Executive Hotels. We are executive.
2: I said you need to get the radio, man. 32 FM, you are okay.

0: 32 FM, 94.9.
1: Àwọn àṣírí kàkà àti fìdí àgbà kalẹ̀ tí mo ọmọdé yọ tí wọ́n bá gbọ́ ohun tó ṣókùnkùn sí wọn.
2: Báàkì ni mi sọ fún ẹ. Ẹni pastor ẹ ní wòlíì tó ń ríran jẹ ní wòlíì tí ń ṣe fake wa o. Àbámọ́dá ẹ̀ wá o. Àbá ní ká máa lọ tá a ṣe ń bọ̀ fi ń jẹun. Bọ̀kùn fámìlì na oògùn ni.
3: Sabẹ́ńkò láàrin aago méjìlá kọjá ogún ìṣẹ́jú sí aago kan ní gbogbo ọjọ́ Friday.
4: Pẹ̀lú ìrànlọ́wọ́ Délé Adéyanjú àgbà lẹ́tù.
5: Kọ́lọ́ bá sì kọ́lọ́ wò báyìí ti tún. Lásìkò ọlọ́run bá tó ni. Nígbà tá a ṣẹ̀ṣẹ̀ jùlọ láàrin agbọ́n tí mo sọ yìí. Iṣẹ́ tíátà ti ní bí tí mo wò pé ẹjọ́ láti lọ bí tí mo ti wá yìí ṣe. Kí ni kókó tí mo lè sọ pé
6: achievement?
5: Kò sí.
3: Lórí 32 FM 94.9 ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú Laughter House Òkè Téńté Premier Mọ́kànlá nílùú Ìbàdàn.
7: Àjẹ 24/29 tàbí 32 ṣáà ti fẹ̀yìn ẹ̀ pẹ̀lú wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ kàn tẹ 32 FM 949. Ẹ̀yẹ̀ fẹ̀yìn ẹ̀.

0: jẹ ti a n pe ni Sanyo bus stop nibe Sanyo bus stop nibe agbala iwosan o wa ni Sanyo bus stop ni ilu Ibadan ti e pe ta ba n bo lati challenge e lo si wo road e so ni Sanyo bus stop e di e koja so de keji te ba bo lati wo road te lo si challenge e so ni Sanyo bus stop agbala iwosan wa ni egbe titi bayi opsia ni Benny.
1: E se suru. E tun ba mi tu kini so fun awon eyan to nwo wa.
0: Agbala iwosan je ogun to sise fun gbogbo awon agbalagba. Te pe oni arunmale ogun pajapaja awo kawo ka to nfa ese. Te pe ko le dide loju kan eyin e. Ba o lo se extra ni o. Won leyin e lo ti kon abi kankan sele. Ko lo ru ogun yi egugun yen ana ni agbara ti Olorun. Te ogun sise fun pajapaja o. Gbogbo isan to san ni orokun to nwu ni. Tanko ni osteoporosis spondylosis leyin ise togun ise ni ogun marun lo wa nbe marun ototo 35000 won ko sara e a wa se afani kan fun yin pe te ba ti sanwo sakanti a gbe wa ba yin ni le lofe lofe e le wa sibi ta so yen o ke wa ra fun ra yin sugbon a ti n ko kakiri ta ti n pin fun awon to sanwo wole lati bi ose meji ibi ki ti wa e pe number mi 070 45 60 9 37 71
1: Tabani ka gbo yin ye dada sa awon agbalagba ni olorun ran yin si
0: beni e daske
1: ni
0: beni
1: eh e suba mi pe number yin le kon si sa
0: 070 45 69 37 71 agbala iwoso to beni Sanyo bus stop
1: e wa juwe fun won ke to ma lo e si ni seju meji si
0: oda te ba tin bo lati wo road te lo si challenge abi nun garage e so ni Sanyo bus stop e ti ri billboard nla lapa otun te ba di boju soke bayi e ti ri agbala iwosan ni le nla yen gbogbo ayewo la se fun yan lofe
1: ofe ni
0: ofe ni
1: so ka wo yan ma bo kon kokon wa saye
0: kon kokon saye wo
1: sugbon e so kokon e lawon agbalagba agbalagba yen bi odun melo soke
0: to ba ti di from 40 years ni
1: soke
0: beni
1: awon le n lo ran yin
0: beni pe e gbudo ni inira ara gbudo ni eni
1: e wa so nkan kan si mo dimu eni lo every tuesday pe e tun wo pe ah ka tun fa
0: agbala iwosan prayer center o wa nbe se a ma ngbadura ni jo tuesday yen ti di 12 ka to ma dan lo hun awon yen si npo
1: o de nwa
0: beni so seminar la finish ati nda won leko awon risisi kan to te ko to ba se lojiji ke to ma sa lo hospital ati ma nko won beni
1: awon ewe wa yi na ni
0: beni
1: awon ewe wa yi sa abe se wo mi mo mo firin o
0: Bẹ́ẹ̀ni,
1: ẹ wá ní àwọn nǹkan tẹ́ ẹ tún ní ẹlẹ́tún ṣe mọ̀ wọ́n lóríṣiríṣi òrí ló wà ẹni òrí tẹ́ ẹ tún
0: òrí ẹrọ àgbà ó wà nù pálí yẹn tíyàn bá lè rìn mọ́ kó fi wọ́ra tégungun yẹn bá di pé ó nira pàápàá jùlọ tó bá wá sọ́dọ̀ wa èmi fúnra mi ni màá fọwọ́ mi ṣe màá bọ́ra ńlẹ̀ báyìí màá mú ẹ̀yìn yẹn a máa treat
1: ya
0: bẹ́ẹ̀ni a máa trace àwọn veins yẹn bẹ́ẹ̀ni.
1: So ara ile eyin le ti bo yin e je kin fun yin ni ore ofe laarin iseju kan ti o ku ki edide ero bara eni soro yin e fi sile
0: number tele pe mi si ni 070 45 69 3771 070 45 69 3771.
1: So eyin ara ile oro le ti gboyen lati enu alejiwa dadi mi e se sa atumare ti yin ni ojo mi
0: e se ma
1: o dabo
0: yes
1: era
2: Agbala Iwosan Elders Care Foundation. Agbala Iwosan Elders Care Foundation. Wọ́n ti ṣe àgbékalẹ̀ àkànṣe oògùn ìbílẹ̀ tó wúlò fún tọmọdé àtàgbà. Egbògi yìí ó ṣiṣẹ́ fún gbogbo àìlera inú ara bíi àwọ́ká, àwúká, àgì. Kó o máa kú rìrì, kẹ́sàn-án máa kú rìrì, kí èèyàn máa rìn sàgétàgé, kọ́ máa lè dúró dáadáa, kí èèyàn máa pariwo ara ríro, kí ṣàárò máa fani so. Wáyé o, ìbéèrè fún àkànṣe egbògi àgbáṣòro dà. Tí wọ́n ṣe sínú páálí kan ṣoṣo lówó tí ò gara rárá. Odidi oògùn ńlá méjì, water solution àti orí ẹ̀rọ àgbà kan. 35,000 naira lẹ́hùn mara package yìí. Ẹ ó gba oríṣi oògùn bíi méjì àbí mẹ́ta nínú páálí yìí. Méjì tó jọra àwọn tó wà nínú package yìí. Ẹ ó máa mu gáàsì kan láàárọ̀, gáàsì kan lálẹ́ lẹ́yìn ìgbà tẹ bá jẹun tán. Básìkò bá tún fún yín láti sùn. Ẹ wà mu water solution lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣé ó sì máa fi orí ẹ̀rọ àgbà yẹn wọ gbogbo ibi tó bá ń ròyìn. Àlàáfíà dé. Free delivery tẹ̀ni ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà. Ẹ lè máa pe nọ́mbà yìí tẹ́ bá fẹ́ place order yín 070 45 69

0: Juventus àti Dusan Vlahovic lórí pé wọn ò fi àdéhùn rẹ̀ tí ó tẹnubodò ní ọgbọ̀njọ́ oṣù táwa yìí wọn ò fẹ́ lójú rárá tí kálukú sọ náà ni pé kó pọ̀ ó kèrè ajá kí ọmọ wá gbọ́ bòmíì láti lọ́mọ ṣiṣẹ́ ìdíjú rẹ̀ síwájú sá ètò ń bọ̀ lọ́nà ni aróorókùn bẹ́ẹ̀ ni kò ra díẹ̀ nínú kan ti Atletico Madrid torí ìdí méjì kọ́ atamótàsí wọn Julio Alvarez ti ẹni Barcelona wọ́n ń wà kánná lọ́rùn ẹ̀ ń wá pé wọ́n ti kó owó tó lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn owó euro wọ́n ti fi lọ̀ wọ́n tí ikọ̀ ti Atletico Madrid sọ pé kìí ṣe owó àwọn àmọ́ bá ti wá ń gbọ́ nísìn wọ́n jẹ́ kó di mímọ̀ pé ikọ̀ ti Atletico gan ò fọkànbalẹ̀ lórí agbábọ́ọ̀lù torí pé kìí ṣagbábẹ nìkan ni a ti ń yọjú wo Alvarez láti gbé bí agbábọ́ọ̀lù ṣùgbọ́n ìtúròyìn bá gbé wọ́ta òun náà láàmú sẹ́tì gbọ́ ẹ̀yìn tẹ̀ jẹ́ olólùfẹ́ lórí ìkànnì tàwa 32 FM 94.9 ìkànnì àdẹ́rùn ipò òṣónú Laughter House òkè téńté Premier mọ́kànlálé ìlú Ìbàdàn mo kí gbé kábọ̀ sórí ètò ìfagagbága náà láwá nínú ìdíje ti French Open gẹ́gẹ́ báyìí sọ fún alẹ́ kan wípé ọmọ tó mọ wẹ́wẹ́ ó ti na àgbàjáde nínú ìdíje ti French Open nípele ti àwọn obìnrin Aryna Sabalenka ó ti jáde Diana Schneider ẹran ọba náà ló fi ṣe ọba jẹ ló ti lè jáde nínú ìdíje ọ̀hún àmọ́ ayé sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọ̀gá Alasibi Canada àtúnwà ti Kòbólì Italy àwọn méje ń takàngbọ̀n lọ́wọ́ ó sì ń bọ́ sójú ẹ̀ lọ́wọ́ ọwọ́ kọ̀ọ̀kan ni lẹ́yìn èyí tó bá di aago méje kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Berrettini Italo àti Arnadi àwọn méje ó kojú ara ẹnìkan jáde fún ẹnìkan Abimbola Lamid lórúkọ mílẹ̀ kan Sports Crystal kí ẹ̀yà rálé.
1: Ridwan and Adekunle Clever kí n káàbọ̀ sórí ètò ìgbé.
2: Akínkùnmi ìdọ́lápọ̀nà kí n káàbọ̀ ẹ̀má báwọ̀.
3: Raphael Ambali lórúkọ tí mò ń jẹ́ ẹ̀má báwọ̀.
4: Islamiyah Olajumoke Busari lórúkọ tèmi o ẹ káàbọ̀ sórí àkọ́tún ìtàn náà.

ọmọ Nàìjíríà mọ́tò ti dé o. Ẹjẹ́ nǹkan mọ̀ kì í pé ẹ kú ìrọ̀lẹ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹni ẹ̀wà ń kọ̀rọ̀ ó lè yá.

ọlọ́run ọ ṣàánú ẹ̀dá. Ó ní ká dágbé ńlẹ́ láàárọ̀ pé à ń jáde lọ. Ara ilé wa pe nọ́mbà, ó wá jẹ́ pẹ́ lòmíì ni ó gbé nǹkan kan o.

0: darapọ̀ mọ́ mi ní kànì ti Facebook. Facebook 32FM 94.9. Kẹ́ ẹ wá rí mo ṣe ń lọ. Ẹ kú àlejò mi o. Ẹ kú àmójúbà mi. Lẹ́yìn iṣẹ́ o ní ètò tẹ́ ń gbọ́. Ọ̀rọ̀ arákùnrin kan ni mo mú àfihàn lónìí. Ẹ sì gbádùn rẹ̀. Ayé mọ̀ níkà o. Oronú ẹ̀dá ó lélégbèlégbè jẹ́. Àfi kọ́lọ́ ọba mi ó ṣàánú ẹni. Inú ọba ṣe gbá bá àbá ṣe ra wa. Tó bá jẹ́ pé inú ṣe bráùsì ni àbá bráùsì sí. Ṣùgbọ́n làwọn ọba mi ń bẹ lókè kò sì fi àṣírí ẹni kankan. Àkàsálíkà.
1: Ilé ayé ta wá o, ayé gba jẹ́jẹ́.
0: Mo kí àáfàá mi àáfàá àjá mi o.
1: Ayé gba jẹ́jẹ́.
0: Ẹ kú iṣẹ́ o.

àwọn ará ilé wa péjọ wọn ní àdúpẹ́ o ọmọ tuntun jòjò ló ń ṣe ẹ sì mọ̀ pé tọmọ tuntun jòjò ló bá dé bàbá rẹ̀ ní ọmọ sáré káàkiri ìyàbọ̀ ò láti ṣe ó kọ wo láàfin ó mọ ronú àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n lọ́mọ sí àyẹ̀ lórí facebook 32fm 94.9 lọ́mọ sí àyẹ̀ yẹ káwọn ayé mọ̀ gbọ́ bó ṣe ń lọ ìtàn tòní ó ní agbára pọ̀ ẹjẹ́ ń lọ sẹ́ka tí ń polówó ọjà kí ń polówó àwọn ọjà ìgbà polówó ọjà tán ń wà á padà sórí ètò ẹ mọ̀ yìí kò ń bẹ̀ o ẹ mọ̀ yìí kò ń bẹ̀ mo gbé mà kàdúwẹ́ ò dùn mí wọ̀ ń rọ̀lẹ́ yìí ayé mọ̀ nìka o ókè ń gbòó wá kéèké ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ń lọ ẹ̀ka ìpolówó ọjà kí n padà dé ẹ̀ lẹ́mẹ̀ẹ́kù kàdé.

0: bẹ́ ẹ báyìí lè tilẹ̀ kúnlé láago mẹ́jọ ẹ ń bá kanlẹ̀ kún rógó ẹ mọ bí lè gbẹ̀hẹ́ ta lẹ̀ ń bẹ̀rẹ̀ kílé òṣìṣẹ́ òṣà titilẹ̀ kó dọ̀la.
1: ó ti gbìyànjú gan ni
0: ó ti gbìyànjú. bẹ́ẹ̀ bá dé gbogbo lè fàájì ó dání fíofío everybody ti ya wọlé.
1: náà ṣe dìbò fọ́bùrì.
0: ilé ìjọsìn ẹ̀ta ọrọ̀ èèyàn díẹ̀ ló ń wá bẹ́ẹ̀ ń ṣe ni wọ́n ń sá. wọ́n ń sá sẹ́yìn ní ẹ̀rù ń bo oníkálukú.
1: ó ti lùlù bọ́bá.
0: ta ni wọ́n lẹ́nu yín.
1: ó ti lùlù.
0: tí ò lè pe ọlọ́run ọba mi sí.
1: ó ti gbàmẹ̀ yá ni ibi.
0: gbogbo iléeṣẹ́ ìjọba pátápátá wọ́n ti géètì wọn kankankan.
1: london music.
0: ìgbà ó la fẹ́ ṣe lè yída ọlọ́run ọba.
1: fujima estro.
0: ọ̀rẹ́ ká máa gbé nínú ìbẹ̀rù. nínú ilà ìlò nínú pákàlẹ́kẹ́. ẹni ẹlẹ́ni níṣàlẹ́ ìjì.
1: lákà ṣe pé kọrin bó ṣe kí ká pèjà.
0: oríṣiríṣi àwọn fíríìmù la tún wá ń gbọ́ kiri báyìí. àwọn tún lẹ́nìkan lórí ibìkan ẹnìkan lápá àbì. lọ́nà ibìkan.
1: lákà ṣe pé kọrin bó ṣe kí ká pèjà sí kò ṣe báwọ̀.
0: ìrìn àjò ṣe wá rìn mọ́ báyìí.
2: lákà ṣe pé kọrin bó ṣe kí ká pèjà sí.
0: tójú tìyẹ́ làpàrọ̀ fi ń ríran. tójú tìyẹ́ wa àti ń.
1: jẹrẹ bá jẹrẹ ìjìnlẹ̀ jìnlẹ̀.
0: jẹlẹ ìjìnlẹ̀ ọlọ́run bá mi ó yà come and intervene. need your divine intervention.
1: ṣáyidì wọn máa pẹ̀rù.
0: this nation nigeria in this state oyo state. ní ilé oníkálukú wa ládùúgbò oníkálukú wa. gbogbo à ń sìn aago mẹ́fà méje àti wọlé. abo ní baba. gbogbo tá a ti lè mọ máàkì rẹ́gísítà a lè máàkì rẹ́gísítà ń bẹ̀.

ìpínlẹ̀ ọ̀ṣun wọn ń pariwo àwọn ogun wọn ń pariwo wọn tún láwọn kan tún ti dé apá àbí kan nílùú Èkó. Àwọn Ondo àwọn òtí ẹ̀sùn àwọn Èkìtì tí wọ́n yẹn tún wá lékè ńkà ẹ̀sùn mọ̀ pé Èkìtì ó spread ní ẹ̀ tó lẹ̀ tí ìṣẹ̀ bọ́sí ùsì oríṣiríṣi àwọn bẹ́ẹ̀ àrẹ́sẹ̀ pa ti wájú.

lẹ́yìn iṣẹ́ lẹ́tọ̀ délé ìjìnlẹ̀ wà ń bẹ̀ ẹjá pohun apọ̀ kákẹ́ sọ́lọ́run ó dìde kọ́wọ́ pálámbà àwọn amọ̀ òkun ṣìkà kó kó ségi gbogbo ẹ̀yìn tí gbó bá dẹ̀ yí àdúgbò yín ká ẹ dáwó jọ ẹsàn ẹ mọ ríran ríra yín ránṣẹ́ pé àwọn tí wọ́n nílẹ̀ ládùúgbò yín tí ò yanjú ẹ fún wọn nínú ìdéke pé láàrin oṣù mẹ́fà tán bá ti wá yanjú ẹ ta ni àbí ó ti di community property ẹ tètè sọ fún wọn bẹ́yẹn inú òjò láwà ẹ̀yìn community bí ẹ ṣe ń gbowó ẹ mọ̀ pín láàrin ara yín ẹ mọ̀ pín láàrin ara yín ẹ san.

orí ètò tá a wà yìí lẹ́yìn iṣẹ́ ni iṣẹ́ bá ṣe rí náà ni a ti láǹfààní àti ṣe Saidi Òṣùpá ló ń kí àwọn tiẹ̀ tẹ́lẹ̀ ìjìnlẹ̀ ẹgẹ́ kẹ́mi náà lọ sápá ibòmí-ín lórí ètò tá a kò ní lẹ́yìn iṣẹ́ bóun ni iṣẹ́ látàárọ̀ jàre ṣó lọ ṣé wọ́n mú ṣó lọ díẹ̀ díẹ̀ ṣé gbogbo ẹ̀ nítẹ̀ ṣe kí ni ṣó lọ bó ṣe yẹ kó lọ ojú òní tiwa nǹkan wa ò ní bàjẹ́ a mọ jẹ́ o a sì mọ yó láṣe ìdùmarè ọyá jápapá ibòmí-ín lọ kó ń bẹ̀ jáwọ́ bí lọ

0: Bravo, ọmọ ajé tún mọ bí wà lamẹ́ríkà. Ọlọ́run bá ń dúró tì í. Kókóró Èkó wálé. Kó mọ lọ bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀. Kó mọ ṣe lọ bẹ́ẹ̀ náà ló ṣe lọ ló ṣe bọ̀. Irú ẹ̀ mọ́ ṣẹlẹ̀ sọ̀rọ̀ rẹ̀. Àwa tó filẹ̀ nílé. Káwa náà mọ́ pè tàn òfò. Mọ́ pè tàn ìyá. Ẹni tí ò rí ṣe ni mọ́ pàtó orí mú. Mọ̀ yí pé táyé ju kẹ́hìndé lọ. Ní n tiẹ̀. Èyí gbájúmọ́ ìgbésí ayé ara ti. Ṣẹ́gun Afọlábí Ṣègo, ó soríire látòkè odò. Olùfẹ́ mi dáadáa ni. Ó dúró tì mí nígbà ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. Dúró tì mí náà ẹ̀dùn gan. Ó wá nǹkan lù sọ́gọ. Ìsátúra ẹ̀yà. Má jẹ́ kí irú àsìkò yìí má jẹ́ kó wé ẹ dáhùn. Sẹ́ńtì tí ẹ ò bá lásìkò yìí. Wọ́n náà máa stọ́máàkì ọ̀rọ̀ rẹ, máa gbọ́rọ̀ ara rẹ mi. Ọlọ́ máa rojú ara rẹ fẹ́ nìkankan mọ́, má rò pẹ́ nìkan ni ó hẹ́pù ẹ. Ìrànlọ́wọ́ Ọlọ́run yóò sẹ́ndì ẹ̀ látòkè ni. Kò dẹ̀ ní kọmití. Kò ní nígbìmọ̀. Ọ̀rọ̀ rẹ ò bá ti gbọ́ ti pé àwọn kọmití tí wọ́n yàn tí ọ́ ni ò tí ìdẹ́kọ́rọ̀ rí gbọ́. Wọ́n lè mọ ní ṣe lòun bú sí àmọ́. Wọ́n lè ní àkóṣe tiwa. Ẹgbẹ́ òṣèlú mi ní ṣe bàbá ẹ má wulẹ̀ wọ̀dọ́ ẹ̀. Ẹ tó dẹ̀ fẹ́ ràn ọ́ lọ́wọ́ ti dúró láti ràn ọ́ lọ́wọ́. Báwọn kọmití olórí ibú àwọn ti wá tún máa bọ̀rọ̀ jẹ́. Ìdàbúrò yín ẹ bẹ́ẹ̀ náà rí pé kìí kìí dáadáa ni. Ẹ nọ́tìsì. Ẹ rí pé kìí dọ̀bálẹ̀ tó bá fẹ́ kí. Kìí kúnlẹ̀ kìí fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀. Yóò kàn bí ìgbà tí ń gbìgbà dodo. Àwọn aláyànlé rẹ nu ó mọ gbàdúrà ní kọ́lọ̀ ń bá ran wọn níṣẹ́ níjọ́ tí wọ́n bá fẹ́ ran tiẹ̀. Kọ́lọ̀ ran wọn níṣẹ́. Wọ́n lọ mọ fọ́ òkúta yán yẹn. Mákítáyà mọ́tò wọn ó jó àbí kó lọ. Ṣẹ́bí wọ́n ti yanjú ọ̀rọ̀ rẹ tán kí wọ́n tó dé. Àwọn aláyànlé kan wà tó jẹ́ pé ibi tán bá ti ń sọ̀rọ̀ rẹ ní dáadáa káyèrè ó le dá. Ibi tó ti ṣe sẹ́yìn tipẹ́ tipẹ́ bí ogún ọdún bí ọgbọ̀n ọdún wọn mọ rántí. Pẹ́sẹ́ ìrántí ẹ̀ nígbà tá a wà ń kéke. Ká wà bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. Ẹ̀rọ ẹ̀rí pé ó jákè nílé ìkanná lọ́dún náà tó ṣẹ̀yẹ. Kí nìyẹn fi kan tọdún yìí? Àwọn aláyànlé ẹ̀yà. Ọlọ́run ìjọ wọn bá ń discuss mọ́tà mi láti ràn mí lọ́wọ́. Àwọn aláyànlé yẹn orí fífọ́ àbádì bá ń fi. Bá ń fi dá wọn jókòó lé tí wọ́n fi parí ọ̀rọ̀ mi. Dọ́tẹ́ lomi ti ń sin ọ̀gá ẹ̀. Wọ́n rántí ẹ̀ ìdọ́tọ̀ ga ẹ̀ wá jàjà fẹ́ rántí ẹ̀ pé ọmọ yìí rẹ̀ sìn mí ọ̀. Ó yá kí n ti ẹ̀gbé mọ́tò fún. Mọ ẹ̀gbé mọ́tò ẹ̀fẹ́ bá yí ẹ̀jẹ̀ nìyẹn ọ̀gá. Mọ gbé mọ́tò fún. Ẹ bá gbé mọ́tò fún yóò lọ para rẹ. Inú rẹ ó ti dùn jù. Lókè àbí bóyá kí n fún bíi 3 million. Ẹ mọ́ fún ti kò rí irú ọba rí o. Ó lè lọ bẹ́ kàn ga o. Lókọ̀ sọ yín lókọ̀ wọ́n lè lẹ lo. Àwọn aláyànlé ẹ̀yà. Ọlọ́run nínú ayé mi. Bá ń rán wọn ní oko tí wọn fi ní lè tètè dé. Tọ́rọ̀ mi ó fi gbọ́. Àwọn ọwọ́ tí mo ń pààrọ̀ ọwọ́ ore. Ẹ pé ǹjẹ́ wọ́n bá ti fẹ́ ṣoore fún èèyàn tán gbọ́rọ̀ tán tẹ́bù ọ̀rọ̀ èèyàn báyìí. Àní gómìnà ó sì ti àpúrúfù èèyàn. Tó mo fẹ́ fi ṣe tí a máa ń tarí rẹ̀ parasátà kan báyìí. Àwọn PA sọnu kó kàdé ni pé ọ̀gá mo rí pé ẹ̀ ń rò kankan lẹ́ẹ̀pù. Ṣé ẹ̀ mọ́ ní mo pé kí n rẹ́pù? Ẹ mọ̀ rẹ́pù ẹ̀. Kò ṣe tiwa o. Ẹgbẹ́ òṣèlú mi ní ṣe o. Kódà kódà mo ti rí inú mọ́tò rẹ̀ gan. Mo rí kíní ẹgbẹ́ òṣèlú kan nínú mọ́tò rẹ̀ níjọ́kan tó gbé mi. Lónìí ẹ mo ní ẹ rí pé tá a bá ń ṣe ìkẹ́kẹ́ tètè dé ni. Mo ti lọ mítìn ní kíní kó tó wá sọ́dọ̀ wa ni. Àwọn aláyànlé ẹ̀yà. Àwọn lómi wọn lè fẹ́ máa fẹ́ kọjá fẹ́ nìkan. Àwọn ni ó lọ bá disi bútọ̀ ẹbí wọn kọjá fún o ń gbèsè ni o. Kódà owó tó jẹ yóò ń yànjú òní gan kì í rí sán dòní. Àwọn àlàmbá bẹ̀bẹ̀. Ọkọjá bí ọjà mílíọ̀nù fún yóò ṣe ń ṣekúṣe ni o. Ọkàn yẹn dẹ̀ ti wulẹ̀ tí zúrò máa ń dẹ̀ pé òun fẹ́ hẹ̀pù ẹ̀. Bí ọkàn yẹn á níwò. Àwa ni kò ṣe fún. Ó tẹ̀ jẹ́ pé ó ń tàn náà padà regret wọ̀ lọ́dọ̀ àwọn yẹn náà. Àwọn aláyànlé ẹ̀yà. Bọ́n fọ̀rọ̀ wọn bú ní gbogbo ìgbà tó bá ti ń gbàdúrà láàárọ̀ tó bá jẹ́. Báyọ̀ náà fi làbí máwòrán fúnra rẹ̀. Yan ọgbọ̀n. Lórí àwọn aláyànlé pẹ́kọ́ lọ́n jẹ́ kí wọ́n gbàgbé ọ̀rọ̀ rẹ̀. Nílẹ̀ ìjìnlẹ̀. ẹja pàdé lálẹ́ jímọ̀ láṣẹ ìdùnmọ̀ ẹni tí wọ́n fẹ́ lójú dáadáa àwọn aláyàn lé ìyá
1: oṣù paróró ojú ọrùn
0: mi rí nǹkan tó dáa pẹ̀lú yìí
1: oṣù paróró
0: lọ́sọ́ bá rí ipá yí ẹ̀ ń tẹ̀yẹ́ wájú báyìí wọ́n ti lu ẹ̀yìn ni wọ́n ti máa sáré àwọn aláyàn lé ìyá ọlọ́run ti fọ́jú ni ó bá ń bùlù wọn láṣẹ ìdùnmọ̀ rẹ̀ délé ìjìnlẹ̀ mo gbéra lẹ́ẹ̀ní jàre
1: ojú ọrùn
0: tó lápàdé lálẹ́ jímọ̀ ẹ̀ lẹ́ ń bẹ̀wọ̀n èèyàn
1: wọn.

ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi tú ẹfẹ ń doṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9

àwàdà kẹ́ríkẹ́rì lọ́pọ̀ sunkàn. Good evening, ladies and gentlemen. Àwàdà kẹ́ríkẹ́rì is the show. My name is Adepoju Oluwatoba Emmanuel. People call me MC Package. Balogun of comedy. Hold up. Wọ́n ti fẹ́ pè mí pa pé MC Package ìgbà wo lẹ máa gorí ètò.

ẹ ti mọ̀ pé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmọ̀ tán àdìmọ́lá àdéjúmọ́ tó ti balẹ̀ kàṣàgbà sórí ètò oúnjẹ tí dúró dè ṣàgbàdéwì a ní ká fi bàbá eléyìí ṣíde ètò láṣálẹ̀ yìí ni roy chicago orúkọ wọn gangan ni john akintola adémúwàgún.

gbogbo àwọn tí wọ́n ń ṣàtìlẹyìn fẹ́tò láti gbà ẹ wá ọlọ́ọ̀bà mi gbẹ̀yìn pa ò bàbá wa abiola yaliyali láti hamburg nílẹ̀ lómìnira germany lọ́hùn ẹ ṣe bàbá charles ọ̀kan làwọn láti washington dc bẹ́ẹ̀ ni túnde alámọ̀là bọ́rọ́bọ́rọ́ ń lú ọ̀yọ́ ọ̀gbẹ́yìn

0: 32 FM, you are okay.
1: Ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tí a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Okay,

0: protection that pays today. Call 0700 AXA Mansa to get a motor insurance that pays. AXA, know you can.
1: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. 32FM 949 ẹ̀yin ẹ̀.
2: Kò ní ṣú mi kò ní rẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
4: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
5: Ó lè mọ lójú lóòótọ́.
6: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
7: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
8: Hypo.
9: Wake up.

Baba Ìdòwú Anímọ̀ṣàmì lára àwọn tí wọ́n kọrin kìbà nàìjọ́ náà lọ́hùn àwọn jẹ́ kan. Baba Aṣọlá West àwọn náà gbẹ̀yìn bẹ́ẹ̀ náà ni Chief Commander

ni ẹ ti sọkalẹ ẹ ti rí ẹkọ mọ náà wọn gbagada gbagada ewé jẹ àdùbí bẹ tàbí kẹkẹ wọn sórí 08033260141 olóyè ewé jẹ àdùbí ọtún olú ẹwọ olè ìbàdàn lóní ìrọrùn lábẹ́ni.

kale kule mode o mbago mewa ba ti lu bayi atomade atagbalagba ni won fa pere tidi wipo ma ki bola nbo lori eto ta pe ni yungba yungba le kan ni radio elero amijiji olombu gbamu yet 32 FM 94.9 nibi kibi de ba ti ngbo mi lakoko yo ma ki bola mu nse ye pele kubo arere o mode o mi on pataki ni on tolohun oba mi ti fa se si on tawon alalufa ti fa se si on tawon pastor ti fa se si on tawon iya mi opa ke ola ke won ti fa se si won ni ki ma lo skoda won ni ko so mi to le dun bi omu laye won ni gbogbo ede ti ma ti npele ti o ma araye ma ke bola ni se ni omo dun mo ile ti bagba yun se dun omo ni lenu ka le mode o ni gbogbo bi kibi ti e ba tin gbo ito yi la koko yi ikanni ti e tin gbo mi ni ikanni 32 FM 949 Laughter House lori oke ti nte ni premier la wa mokola nbadan bi o mo se yin pele pupo nu ile yi ladugbo yi na mo se yin pele pupo nibe ni gbogbo bi kibi ti e tin gbo mi ilu ninu mato ni aye ka aye tori ko ba yin ọmọ lókè ọmọ nlẹ tí kíní yẹn rọ gbùrùgbùrù báyìí àwọn tó kàn ọba mi yóò tù wọn nínú àwa tí ò sì kan náà ọlọ́run ọba mi ò ní jọ dọ́dọ̀ wa òtọ́rẹ́rù ń bá kálukú ààyè ọ̀pọ̀lọpọ̀ èèyàn já ẹ̀ka alẹ́ mo dé ọmọ akíbọ́lá ń ṣe yín pẹ̀lẹ́ lórí ètò wa ètò yín náà ní tá a pè ní yọ̀gbà yọ̀gbà bẹ́ bá wá fẹ́ gbádùn ẹ̀ dáadáa púpọ̀ orí ibi tí a máa lọ nìkan ní Facebook ilé iṣẹ́ wa ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ibẹ̀ 32 FM 94.9 ibẹ̀ ni ẹ fi kọ́mẹ̀ntì yín sí o bẹ́ bá fi kọ́mẹ̀ntì yín bẹ̀ ibẹ̀ náà ni ẹ ti like ibẹ̀ ni ẹ ti share ibẹ̀ ni ẹ ti fi gbogbo ohun tẹ́ ẹ fẹ́ fi sójú social media yẹn ibẹ̀ ni ẹ fi sí ẹ sì tó lè lọ dára papọ̀ mọ́ wa lójú òpó YouTube ilé iṣẹ́ wa náà 32 FM 949 lẹ́yìn náà ẹ̀sìn tún lé lọ́ọ̀rẹ́ máa yẹ mí wò lójú òpó instagram àndò wa lọ́wọ́ bọ́tìnì mi fún sáà yìí lọ́mọ mi ògo nínú ògo lè o point of correction yìí lè o.

ni bi o se to japa eh ironu pede pele o ma kibola ni bi o se pede to yayi leti idi ni yin ti mo fi nkiyin lale yin mo nse yin pele kuko oni yin lojo keta ninu osu kefa odun 2026 eh tojo jo wednesday akoko ninu osu yi iyen ninu osu june ni o ma kibola olorun ba iwo na la nbe iwo la nrawo ebe si o eh iwo lo mu wa wonu january nu odun 2026 olorun ba iwo na lo tun mu wa wo inu february 2026 o je after gun bu ofe si wa nbe asi wa nu january o jari awanu march o jara wa o si olorun ba mi o tobi o awa nu osu april osu yiri si ti ebe mi oba to ni gbogbo nto da lodo patapata o jari nu osu april ato mo su meje lawo o je won me nkan ti oda nu igbese aye wa june la tun bo si yo olorun ba mi o nu june da bo si mo ja junu nbe mo ja jo mo nu nbe mo ja jaya nu wọ́n jẹ́ àjọkọ́ nù mọ́ jẹ́ ajá rísìkì nù mbẹ̀ mọ́ jẹ́ ajá làáfíà nù. gbogbo rẹ pátá tó sù kẹfà yìí kó dání ìyẹn oṣù june. ọba mi jẹ́ ọmọ kobo nù ìdílé mi àti yín ni ó. ọ̀wá sí bóṣù ó ṣe wà láyé tí ò ní káwọn aburúkọ kan dání àtàwọn wàhálà àti fòrò. wọ́n jẹ́ kó yanú ìdílé wa ojú kó nù odò kọ́ máa bá gbàrá odò sálọ. àkó àmójúbà oṣù tuntun. nbẹ́ bá ṣe ń dojú òpó facebook ẹ mọ̀ ṣí ààrẹ o. bẹ́ bá ti ń ṣí ààrẹ lójú òpó facebook bẹ́ẹ̀ náà ni ẹ mọ̀ fi kọ́mẹ̀ntì yín rẹ̀. ẹ dára papọ̀ mọ́ mi lójú òpó facebook iléeṣẹ́ wa 32FM949. ẹ kẹ́ ẹ lè bá gbádùn ètò yìí dáadáa lálẹ́ yìí. ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ̀lé wa lórí nọ́mbà ètò yìí tẹ́ ẹ jọmọ kíláàsì yìí. ẹ ti mọ bá a ṣe máa ń ṣe lọ́kọ̀ọ̀kan ìjẹjọ́ lẹ́yìn tẹ́ ẹ ti ṣe mọ bá a ṣe máa ń ṣe lọ́kọ̀ọ̀kan ìjẹjẹ́ ti mọ̀ wípé ìròyìn àwọn òṣèré ńbẹ́ńbẹ́ tí yẹn máa kun fọ́fọ́ ẹ sì mọ̀ pé lẹ́yìn ìròyìn òṣèré ọmọ akíbọ́lá kò sí bá a ṣe ṣe àlímọ́ lọ inú ọ̀rọ̀ àgbà bá a bá kú inú ọ̀rọ̀ àgbà tá abala kan bẹ tí gbẹ̀yìn nínú ètò gangan tá a pè ní abala ẹgbẹ́ ìyẹ̀wò gbogbo títí wá ń gbọ́ mi lálẹ́ yìí pátá àti gbogbo ọkàn tí ń dara papọ̀ mọ́ mi lórí ètò yìí kò síbi kankan tá a sá lọ wájú ọlọ́run ọba tá a pọ̀lọpọ̀ èèyàn ti sá kúrò náà ni ó padà sí o kò sí ìṣẹ́jú ìṣẹ́jú bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan bá ń jókòó báyìí nínú ilé kálukú wá ń tilẹ̀kùn mọ́ rí ọ̀lọ́ stúdíò tá a ti mọ́ rìkọ́ọ̀dù lọ́sàn-án ìmúsílẹ̀kùn wọn ní tánú tánú tánú o ìyẹn lọ́dọ̀ kọmre salom níbi a ti mọ́ rìkọ́ọ̀dù mọ́nà tán ọlọ́run ọba mi fa àbò rẹ bò wá ayé yóò rí báyìí lánàá o báyé yóò ti ṣe rí báyìí lánàá òsì sáwọn kọ̀ọ̀kan náà tá a tún padà máa sọ fún jàwọn aláṣẹ wa lọ torí kíní yẹn ó ti dàbí ẹ pé jìmẹ̀rẹ̀ ti ń lọ́bà rẹ tà mọ́ lọ́dẹ lọ́wọ́ o. iná jíjọba yìí ni múni mọ̀ gẹ́kẹ́ bẹ́ẹ̀ sì rè òjò àrọ̀rọ̀ dábà yìí ni múni mọ̀ lọ́ ẹ̀ka. bínú ọba sì ti tóná ọba akíbọlá ní ṣe ni tó ọgbẹ́ pa á àmọ́ bínú báyìí lè tó iná láyé níṣe níná òjò ìgbín tí ó tún jò yìí kára wọn a ní jaja mọ́ṣáláṣí ẹ̀ka alẹ́ mò ń ṣe yín pẹ̀lẹ́ ń gbogbo bí ọwọ́jà ètò yìí bá dé o inú ń lélẹ̀ wà ní ẹwà ń wájú ta ní àbẹ́ ẹ̀ tí ẹ wà ń kíṣì ni ọba akíbọlá tẹ̀ ń láǹfààní láti gbọ́ mi bíbí bá ń kó nílẹ̀ tí ẹ jókòó sí ni ẹ sì rí wípé ọlọ́run ọba mi sọ̀kẹ́ rẹ̀ kalẹ̀ lónìí ìyẹn òjò ni mò ń rí fáà sí o tí kinní ọ̀hún ṣẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ wẹ́lẹ́ ẹ̀ka alẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò yìí bí mo ṣe wá ń kí yín káalẹ́ tí mò ń kí yín káàbọ̀ náà ni mo ń forúkọ gbogbo aláṣẹ tí wọ́n jẹ́ ọ̀gá nìkan nìyí pátá akíbọlá ni mo fi ń kí yín káàbọ̀ wípé ẹ̀ka alẹ́ lẹ́ẹ̀kan sí
o wa foruko awon ti won de aye kokan mo ni kan ni atomo mi alubarika nu alubarika ogo ninu ogo leo eh o lo lowo button ni fun saye ta jo se tititi edala ago meji la gerege mami eyin e ma ye radio ko me o daddy eyin na e ma ye ko me bo da baba se pe yin nikan le ngbo nu flat lodo yin ti won ton wa feel e legbe keji e sa ora feel e nbe ba e jo wa be

bọ́pọ̀ pẹ̀dẹ̀pẹ̀dẹ̀ lápáta lálẹ́ yìí ọmọ akíbọ́lá wọn ṣe àìṣèbáyán o ẹ gbọ́pọ̀ ni wọ́n fi kele sí ẹ ní ojú mi lọ lẹ́nu iṣẹ́ yìí mo ṣe bá yín lálẹ́ yìí o ẹ àwọn tá a jọ jẹ́ irọ́ ńbẹ̀ tá a mọ̀ pé rọ̀jọ́ ní àmọ́ kí ẹ̀yin náà mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ o àtàwọn tí àwọn náà gbàdénú dọ́kàndọ́kàn ẹ wípé àwọn aṣíwájú àwọn rèé o bẹ́ẹ̀yàn bá ń wo ojú òpó facebook lákòókò yìí ẹjá sòótọ́ fúnra wa inú èèyàn ò lè fi taratara dùn tó nǹkan pẹ̀lú àwọn ọmọ tí wọ́n rèé kó níléèwé ọlọ́run là wá dùgbẹ̀dùgbẹ̀ tí ń mì lókè yọba mi ò ní jí ọjà o gba wa n kekere n ta mo n gbọ tẹlẹ tẹlẹ ni gbọmọ gbọmọ wa si tin je be mo ni nsin o gbe yan lo wa o ti mo kan mo lori lede yi ni wipe ba won kankan ba tin sele orisirisi awon ebo to tobi ba ki bola la mo mu wa igba

0: tí ani ransom won ko awon omo nile iwe balabala won ni obi me ni omo merin ninu won ye eyin joba e dakun e jo we di po se lu nbo tin kanle kun gbagba bi mo ngongo mare mare mana nim bi gbogbo ru awon level awon nkan bayi o baba si gbagbe ni ijoba ti jeta Rudon Jonathan ni bele ma ke bola bi se lo ku awon omo chibok ngba yen re ma ke bola alo lari na ngba na afi gbogbo ara rabotan ati egbo pa awon yun ti yo loju ara won ti di gende awon mele omo keke kini won o e dakun tori olohun ijoba gbogbo agbara te ba le sa a so pe sa o elo mi nbe o ma ka pe reto bi na ni nbe nu e wala yen wa po gan bebi wi pe o loju omo to rele iwe loni o wa ni a e awon o le gba o kaluku pata eyin na mo eyin na du le ka won ojoba o fi le ba mo wi pe kini yen bi eto ti mo nse radio ti mo wa ngba kan pe ki mo nse re apolopo nti nba mi leru bi nba wo social media ah ti an ba lamu ile yo awon agbesumo mi ni o e je pe le agbesumo mi mi yo si wo so awon agbofinro orilede wa e dakun e gba mi ni bolu ti ri la ba ni wo so awon agbofinro orilede wa sa ni security kankan mo ni security da ni ma ani security omo ogun lele ale to omo ogun ofurufu ale toju omi kati e to wa si awon figilante kekeke ta ni e ba n koja lo n gboro n gba mi bayi eh ilu ti o sofin e se si e ri wi pe nkan ti jan papo mo n lo sona challenge ni si na jo keta odun ko wa so fun omo yen sati e kokko ma lo be na ibi e baba de n bayin lo wa nikan ohun gun okada o gbe iban awon sakabula o gbe ko apa en to gbe leyin na o na gbe ban sakabula o gbe kapa gbogbo opolopo awon yi e kan ri ti won kan ko kokan wuruwuru si won leyin bayi ni o ta lo fa awon yen ni lances lati mo gbe banki ni se bere were were nu o be kan ma lo ninu street la le tenikan to ti mu kana furu yo e kan ri yokan fada hale ni karararararara yo si sana o kan ni o ya gbogbo yin e ma ku phone ti me lowo yin wa to yin nijo nigba wa wa nkeke ani gbagbo pe ni to ba gba oju window wole o le la mo pe ase film ni ngba na o ti di ki won kanle kun melomi lori gbagbagbagan no le lodo e bayi won won ni e si fun ara yin o e pe fun ara e ni o si fun an ni jon tele tele teyan ba nti ona lalupon lo iwo lodo oba teyan ba fe ta isu ni oju ona to ta ti lalupon lo wo ya ba ko su kale ti won ba pe isu ni to ye pe won ko su kale isu ti won ko kale dede iye ti won fe ta ni won ko segbe isu o tumo si wi pe ye won ko le won fi paruko ni won fi po wi pe iye to ko be re o be yan ba idan wo ni se eni o ni sugar olomo je won pa le re mo e wa dakun ejo ni bo la lo loju opo social media mo ri kini kan ro le yi wọ́n já mọ̀ wípé ẹnìkan nínú ẹni tọ́lọ́wọ́n bá mi ní ó ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá tó lè dá sí àmú kí ọ̀kíọ̀ gbàwọ́ náà bá ń wo social media bóyá o sì ti rí tẹ́lẹ̀ yọ ọmọ já ọ lọ́kàn jẹ́ wọ́n ní apalẹ̀ àbúrò rẹ̀ mọ́ àtàwọn àbejì tóbi ẹjọ́ ibo láwà bá ilé yìí já ẹ ti sùn nínú ilé ẹ̀rú ń bà á ẹ ti ń lọ lójú títì ń wẹ̀yìn wò pé ta ní ń bọ̀ lẹ́yìn ìwọ̀n ما baba se ru eni ti ani apale mo ti won apale won atawon ibeji re mo ohun e se lefo awon olonu fulani o bi awon ti won ti mo bi se nlo gangan ni o ti won soro gadagada teyan gbo nu fonu o amo ju gbogbo e lo oba to ni so re lodo mo fi so re so a o kisi lo bi gbogbo wahala yi oro kini kan pelu se lu nkan kan mara awon onde ko ti bere o eri wi pe laka lapa oke oya lohun tele tele ado loru abugbamu ado loru abukemu amangba to di wi pe keni ohun nfeju nfeju nbo lona odo wan sale nbi ta si ri ekun ti npa omo ara ilu je won ni ama wori awon ode bota njo kan awon ode akoni won mo bi won se mu ekun won mu njo kan ene nbo were were yi o ino la re po tele gbogbo e o ti e wa balance mo wa ri bakan bakan be ba lo biri nisin pe lo won feel gas 1kg o ri ti won mo so fun won wi pe 2000 naira ni o wa si ru bo se le nice to laye ai wa ti lebo re te jo ngbele ti gas ti atan gas ti ti won totan o wa kan rin kuse kuse wodo re e wa dakun e wa ja tun fi gas yin idana ah ah yan me kan me ma se champion tele ti o ba ti sina bayi yo gbe awon ayonu ni stove yo gbe lori gas ti o fi ma lo kaluku tin ke si bayi baba bere liter juice ni so ri pe won pe fun 2000 ti o ba ti le olodun la wa nu wa la yi gbogbo wa ta wa Nigeria a ti to state kan lori le ede America ya ba pale nkan mo bi lawo pe pale nkan ti a ba pale nkan mo hun eni to jale hun abeni to npe sumo mi helicopter ba nlo ya ya ya loke ibe helicopter ba nlo helicopter o ti dictate ibi ta won agbe sumo mi wa awon bi a ba ni won fe ba beje an ti a fe gba ale nko se won ri won gba ale se ko ni disago ni da ko mo mala ijoba e sanu wa o beyin ba nlo bi kan security o tele yin ni bẹyin ba fẹ jade eyin nikan kọ lẹda jade kódà aye táwọn ọmọ tiyin àtàwọn ìyàwó tiyin wà aye owó gidigbe ni ọ̀sàbùrú nù ẹ o àmọ́ kọ́ mọ̀ di wípé àwa náà mọ̀ kábàámọ̀ wípé ha lásìkò gbà báyìí nìkan báyìí ṣẹlẹ̀ bá ń gbọ́ gbogbo àwọn agbésùmọ̀ míì tó ń gbọ́ ngbà kan ìkan bẹ́nu wọn tí ń dá kan ngbà kan tí ń pè ń kàbírù sókótó o ri pa egboko opolopo won mo o se a wa sapa odo wa nsale nbi keyan o tete se ojula lakan fi sori ni o ori ko ni je lomi to je presenter yo kan bori radio yo mo wiwa ya wa ya o le mo bujo bo le mo gbian se pe e pe wa ran tin be nle yin a ti gbe ri e ko yo wo ki lo je ku e ma loju opo facebook e lo re mo share re nibe kódà ó ti léwu kọjá akẹ́yàn wà ní ilé báyìí ló létẹ yẹn wá wà nkẹ́ nìkan wá pé yẹn pé à ó lòún wà ládùúgbò yín yìí ń bi ṣáìdì ọ̀nà àdúgbò yín lálákíá ó ní níbi johnson ṣẹbọ yẹn máa bọ̀ tọ́ ọba mẹ́ni yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo bẹ ọ́ mo tún fọ́ lọ́wọ́ ọba bẹ ọ́ mọ́ dánwò nígbà tẹ́yàn bá wá lè dánwò ṣé ẹ bá rí gbogbo ẹni tí ń gbé news site náà lọ́wọ́ yìí ojúlala kan ò fi sọrí o kíní yẹn ti le debi wipe kaluku jo nfa ide aarin ohun ni bayi nti wa ma ba mi leru ni wipe o ma won la se NIN pe sim o bayi o gbo ko kaluku wa o awon ti won wa pa le eyan mo lawo ti won fi sim kan pe yin sim ti won fi peun ko se track mo abi bo lo se je akukun be polu oba jowo magic tori kini yi o ti ń jọwọ́ bí ẹ pé wọ́n ń ti gí bọpọlọ èèyàn tí wọ́n fi ń rò.
1: Egi ni dábàá ni kò sí bẹ̀rù.
0: Ẹ máa ṣí à lójú òpó Facebook máa rọwọ́ yín bẹ̀. Orí mọ̀. mori wipe bi ba nri bayi ba ba pera wa sakiyesi gbogbo wa to si se wipe like atenu je kan ni omo bo nbi kan won bo se odidi adie le wa jadi e to fi ko ba gbogbo ile o won lo mu green bottle to fi da ba la san omo lomo lorun ati ya won ti won fi ni rorun sun ba ku o lo mi to si ti salaye fara adugbo yin lo mi wi pe o nlo apata bo ba se nda apata ni o ma pe won pe mo ti de apata o se ma fe ku o la apata ti ma ngba apata lo obo mi nje gbo o te se wi pa apata na lo tun ti gbera pa o tun de akinyele o lewu la koko yo toje ma wi ba ni wi pe ara le to ku o lodo won lo mi won ni gbagbo wi papata lo wa won ni ma wi pe o tun ti teko leti o tun ti lo na akinyele bo ba si nbo latoyo alaafin wa badan bo ba ti de badan ni o pe ati de badan o bi le ba su o se se o le ma de loni o le do la o to ma bo o denji mo ni inshallah ifo o woman wi pe nri bayi ni o olohun ba mi o ba ni bututu si atawon ijoba awon bi nkan ba nwo he eh tori koko ti nwo lu ti npa gbogbo awon iran je baba ti nbe ni lu nso fun won pe erin jo to nba setan to nba pa awon ode won olu ode won fi bon won fi ja gbogbo koko wele wele bayi ti npa ran tan sin je o di pe yawo oba na nbo eh lati bi to ti lo re eroko koko ng attack e ori kaka se fun o lo salaye fo cabbage cabbage ni o attack re bi ati so po attack e lowo titi ni a cabbage olon lomo ni ko won mo dura ni ani koko ti wo eyan kule afẹ gbogbo ti mú kan nú ara àwọn ọmọ ọba ó ti ṣe yànnàyànnà ó ti gbẹ̀mí ẹ̀ lójú ẹsẹ̀ lọ bá ń pe gbogbo àwọn olúọdẹ tí ń bẹ́ ń lù ú pé tẹ́ ẹ̀ bá pákẹ́ gbókùú ẹ̀ débi iṣẹ́ bọ́ lọ́wọ́ yín ẹ dákun ẹ mọ̀jẹ̀ ajé ó di bá wọn lórílẹ̀‐èdè yín ni a ti ṣòfin gbà kan pé mọ́tò tí bá ń gbowó wọn àgbọdọ̀ fún ọmọ ẹyin kankan ṣẹlẹ̀ ńgbà náà ni mọ́tò tó wá gbowó tó wá fọn tó fọn ohun ọ wá ìjàmbá kan ṣẹlẹ̀ wọ́n wá sọ wípé gbogbo mọ́tò tó gbowó ńgbà náà kí wọ́n rìpọ́ọ̀tù pátá so lórí olórí ìpínlẹ̀ wa Labuja sùúrù ni ẹja náà o kálíkà ni wá lódodo àní nǹkan kan o àmọ́ tó dá mi lójú ni wípé àní olóhùn ọlọ́run tá a wá ní náà lọ́wọ́ àfẹ̀yìn so lórí wa lẹ́fìrí wípé bọ́rọ̀ bá ń dun ẹlòmíì bí ó ṣe máa sọ́yọ́ yàtọ̀ sí tẹnìkan àwọn ọmọ kéékèèké níléèwé àkáṣì páàkì ọkọ̀ kalẹ̀ wọ́n sì lódu wọn nú mọ́tò àti tísà àti bóyá principal àbí nǹkan kan ó fi wádìí wípé wọ́n wá ń kó wọn káàkiri inú ogbó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni wọ́n ń ṣe gudugudu méje lọ́wọ́ àti yàyà mẹ́fà ọlọ́run ọba mi ó fi wọn lé yín lọ́wọ́ yóò fojú àṣebí hàn a ti wà ní 10:37 ọba akíbọlá bàbá ti dọwọ́ o ló ní 10:45 ká wá máa lọ sí inú ìròyìn ẹ̀ta àti mẹ́ǹtẹ̀ lálẹ́ yìí kò kí yín káàbọ̀ lálẹ́ yìí mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ o a kó àtàárọ̀ tá a rebi iṣẹ́ wa tá a rebi jíjẹ mímu ìwọ náà tọ́ bá rí i pé bóyá owó ń bẹ lọ́wọ́ ẹnìkan nú ẹbí yín ọbẹ̀ni kankan di bágìn pé wọ́n jẹ́ ọgbẹ́ o tí a bá múrú èèyàn bá lọ́wọ́ yìí ẹ̀sùn tí wọ́n fi máa kanrú ẹni bá ń bí ẹ̀sùn pé èèyàn fẹ́ dìtẹ̀ gbàjọba ni o ara ń kan àwọn èèyàn o lẹ́gbọ́n rẹ ọba fún ọlọ́wọ́ kò fún ọlọ́wọ́ nù bẹ́ẹ̀ lọ́hùn yóò ọlọ́run ṣòwò fún wọn náà ìwọ bá rí pé mọ̀mọ́ rẹ ò fún ọlọ́wọ́ àbọ̀ wá rí pé ò ń ṣiṣẹ́ pẹ̀lẹ́ nìkan wọ́n á wò wípé bẹ́ẹ̀ bá ṣe kinní kan ní mọ̀rùkú sú

Olóyè Yaradua Adébẹ́ ipò ìjà gbádùn obì tó gbọ́. Jonathan ló te kufa. Báyà àwọn agbésùmọ̀ mi yẹn náà ń bẹ gbogbo ẹ̀ tó gbọ́ ẹ̀ sáà ń lọ ń gbà náà bákan bákan. Ebi pé wọ́n ti ẹ̀ ní àwọn ó pè wọ́n o káwọn jọ ṣe negotiation o kí wàhálà ọmọ ṣẹlẹ̀ mọ́ o. Wọ́n ti kọ́kọ́ ń jára wọn pé àbí káwọn jọ mọ́ lọ Saudi káwọn jọ lọ ṣe negotiation àwọn èèyàn kan tó jẹ́ ń jẹ ni pé ṣe negotiation ẹ̀fọ́ àwọn lẹ̀. Gbogbo àwọn nǹkan kan sì ń bẹ tó yẹ pé bójú èèyàn bá tọrọ tẹnu ẹ tó ọgbọdọ wí láfẹ́fẹ́ o. Bẹ́ẹ̀ ni kòkòrò tí ń jẹ̀fọ́ wa ìdí ẹ̀fọ́ lọ wa. Gbogbo Jonathan níbele kò ń bẹ̀. Bàbá ń dàwòrá. Wọ́n ló kó màálù nìkan ló ní ilé kan lọ́kọ́ o. Wọ́n fẹ́ fi gbogbo ẹ̀mí rẹ̀ àti gbogbo ara rẹ̀ sí Nàìjíríà ní o. Àwọn adébẹ̀ gbà náà. Àṣẹ ní nǹkan wọ́n àṣẹ ọ̀wọ́n àṣà ń jẹmọ́sà rẹ̀ létí tí ń gbà.

nítorí Ọlọ́run. Ẹ dẹ̀ rí wípé bí ọdún tó lọ ǹjẹ́ ń kọ́ ni Donald Trump sọ̀rọ̀. Àwa náà giant ni wà. Ìwé pípa ara wọn tó ṣe wípé fíàgan ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn tọ́ pé orílẹ̀-èdè Nàìjíríà gan ló lọ là wọ́n. Isa Akere ọmọ Akinbola ńgbà táwọn Ghana fi wá ṣe so bàtà ńbí. Ghana yẹn ti ń celebrate ọ̀rọ̀ ná dáadáa lọ́dọ̀ wọn. Àmá wa ń bì yìí. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ju pé Ọlọ́run ẹ̀kọ́ là wà lọ. Orí tàn kan bá ti fẹ́ gbé sóbẹ́ làwọn kan mìíràn pé ìràwọ́ ìdájọ́ ilẹ̀ kò sọ̀nà ilẹ̀.

ọmọ lànfààní láti kí èèyàn mi dáadáa ẹ ń gbọ́ mi lọ́wọ́ kakaraka bẹ́ẹ̀ náà ni ń wò mí lójú òpó facebook after entertainment àwọn ilé yááyì pọ̀ ọmọ ìyá mi ni olólùfẹ́ mi bẹ́ẹ̀ náà ni mò ń fẹ́lẹ́ kí my dear sister my junior sister tó sìn láta ẹ àtìpẹ́ àwọn ilé yìí wọ́n ní kànì méjì tí wọ́n ń gbọ́ láyé yàbá ń ṣàlàyé fún wa pé kànì kan mẹ́ńbì kan wọ́n kàn yín mú

ọmọ akíbalá ṣe ìgbàgbé pé mo ní ẹ mọ ṣe àyè lójú òpó facebook ẹ tẹwọ́ mọ lójú òpó facebook kan ní ti iléeṣẹ́ wa 32FM949 bẹ́ẹ̀ bá sì dójú òpó instagram and wa náà ẹ bú wàlú ẹjẹ́ ń rọwọ́ yín bẹ̀ dáadáa dúó kànàbà náà ní olójú òpó youtube ẹbí tó sì ti ń gbọ́ mi ibí yìí là ń pè ní 32FM94.9 láptà house tá a wà lórí òkè téńté mọ́kànlá ní premier nyogba leto pẹlú olólùfẹ́ yín ni o láyìn àṣàmọ́ ọmọ akébọlá kò bàbá àyìn kẹ́ ọ̀sẹ́ni kẹ́kẹ́ tá a ké pé ọlọ́run ọba yẹn náà láàmọ̀ sọ fún o ìtúwọ́ ó ti yára rẹ̀ ń bèrè nù orí pẹ́ lómi ọmọ sọ fún ọ pé òun pásítọ̀ lòun òun àfáà òun séwu òun mọ́mọ́ ó rí pé yóò sì máa sọ fún ọ pé òsì nǹkan kan ó rí pé tí máa ń jáde lọ ń pàtàyé èlé báyìí mo pọ́ lọ́ọ̀bà àwọn ajú mọ́tò rẹ̀ àtọlọ́pàá tí wọ́n gbé bọ́ dání ìwọ tí wọ wà á rówó tó ti wọ́n tó ti ẹ̀nẹ́ mọ́tò lọ́lọ́lọ́pọ̀ ọmọ sọ káàkiri bẹ́ẹ̀ ni ìwọ náà ti jára rẹ wípé kò sí nǹkan kan àfi kéèyàn

ẹ ṣí àdáadáa lójú òpó facebook ọba ti dọ wàhálà aago mọ́kànlá gẹ́gẹ́ ọba akíbọ́lá ká máa lọ inú ọ̀rọ̀ àgbà oríṣiríṣi pósítà lọmọ rí báyìí tọmọ lóríṣiríṣi àwọn kọlọ tí wọn fi ṣẹjọ jẹ kọlọ sẹpẹrẹsàn tí ó ní tìta yányá kápẹ́ bẹ́ẹ̀ ṣe ń lẹ pósítà yín olóṣèlú tí pósítà yín fa yín kápẹ́ bẹ́ẹ̀ ni wà á yín rí ni ẹ bá yẹ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ pẹ̀lú agbésùmọ̀ mi wò ẹ yẹ wò dáadáa ìyẹn taná wò díẹ̀ lọ ẹ rí pọ́ lọ́wọ́ kan òṣèlú mú lọ́dọ̀ wa ńlẹ̀ yorùbá bí tó ṣe pé ọwọ́ àbísù tán yányá pínlẹ̀ kan bẹ́ẹ̀ nù pínlẹ̀ tí bẹ́ẹ̀lẹ̀ yorùbá ìjẹ́ máa ń pín pẹ̀lẹ́ ọmọlúàbí mọ̀ọ́mọ́ wípé àwa òkè ìtàn four minutes to eleven. wádìí kéèyàn wá sùn nínú ilé kéèyàn gbọ́wọ́ lẹ́nu géètì ẹ̀rẹ́ kéèyàn mọ́ ní tániyẹ́ ẹjọ́ tániyẹ́ o nínú ilé yẹn kéèyàn tó máa fi ẹjọ́ tániyẹ́ sí.

0: e tete ba wa lo awon agbofinro gbogbo kini yo wa wo bole tan yan yan ka ma gbo ka bu ti gbongbo ti gbongbo ko gbe oregbe ke gbe oregbe edwo ka to lo nu oro agba e ma je n fi se mi le e mo pe baba bo nu osu tutun ba yo ma ke bola le mo sadua e ja wo enikan jo sadua fun wa nilana ti muslimi atenikan jo sadua fun wa nilana kristiani oro awon omo ti ko tin do mi lawon o ti fe je so continue to no ali o mo ra si ale bonu osu tun to bayi ka ma kira wa bonu adua hello
1: hello
0: e ma kale sa oruko yin ati bole ti ma wa soro
1: imole ayo lati
0: imole ayo lati
1: olorun sogo
0: olorun sogo se muslimi ni yin abi kristiani
1: Christian.
0: Oye gbadura fun wa lana Christian ni ati bonu osu tutun.
1: Ni over. Jesus Christ. Holy Michael. Pa labu. Adupela ya yan logun ore ofe to fi fun wa abare bo fe wa.
0: Amen sir.
1: Ni no osu tutun yi gbogbo da ba dawo le te ko yori sire.
0: Amen Olorun.
1: Lati pati lo obo do segun ko segun fori kokon wa.
0: Amen.
1: Gbogbo wàhálà tó ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà kó ló wa kó ṣe fún wa.
0: Àmì sà.
1: Ká lè wá yan náà lóko.
0: Àmì.
1: Jésù Kristo lọ wa.
0: Àmì. Hello. Ṣé Mùsùlùmí ni yín àbí Kristẹni?
2: Mùsùlùmí ni
0: yín. Ọya pápápá.
2: Àdúgbò lọ́dọ̀ Ọlọ́run.
0: Alhamdulilayi.
2: Àbẹ̀rẹ̀ oṣù yìí pẹ̀lú dùnà. Ẹ ká parí ẹ̀ pẹ̀lú Alhamdulilayi.
0: Amina.
2: Àwọn ọmọ tí wọ́n ti kú náà kọ́ lọ́wọ́ wa tún wọ́n lẹ pẹ̀lú rọrùn.
0: Àmì ọlọ́run ọba. Àmì ọlọ́run.
2: Àjọba náà kọ́ wọ́n mọ́ sókè wọ́n ń bà wá o.
0: Àmì ọlọ́run.
2: Ọládé táwọn ìdí ń pè látọ̀yọ́ aláàfin.
0: Ẹ ṣeun kò ní bàjẹ́. Ọmọ Akíbọ́lá mo ti ṣe ní check and balance báwọn. Gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ se ni pe won ti pray fun wa ni lana muslimi o ti pray fun wa ni lana o ti pray fun wa ni lana ti christ eni ago boko la ge re ge re o woni woni oju ago ojo ti nlo o ti salaye fun yin pe oro agba yo wole lo wa la ago mokala amawo mbo ko sibi kankan temi ati

0: sun tin lala
1: alabamajo
0: bo won ategun jo nja lojuran o egun se le tele o lojuna ti e ba se pe film ti fe be ta wa ni nbe ninu lakadi ija lowo ibi mo nbo na lale yi ija to nja lowo un se yo pe re abo fi le ọpọlọpọ ẹlòmíì tẹ fẹ bájà ó ti ní ọlọrun lẹyìn tipẹtipẹ lórí ìjà tẹ fẹ bájà tó ń dúró kò rí ọpọlọpọ àwọn nǹkan lẹ́ẹ̀tì fi dán wò rí ẹ fẹnu nọọkì ẹgùn ní nọọkì ẹ fẹnu pòó mọlẹ ọlọrun ọba ò ní pòó mọlẹ tẹ mọ dúró dé lórí ni wípé bí ṣe ń lọ tí ń bọ yìí ṣé ò sì ní tán fún ọlọrun ọba mi tó sì ní oṣù dúró tì torí pò ń ti pọn mí ń lẹ̀ ló ń gbẹ ẹlòmíì wá ní ìjà tí ọwà kan lọ́wọ́ lẹ́sẹ̀ bí mi ń gbà mọ lágídí lásán ìjà ni ọwà dá sí ń gbà àjábá wá foníjà lẹ́tàn yọ̀wà mọ́lá pẹ̀pẹ̀ mọ́ra ẹlòmíì ti dìgbìjẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ ń lé ọkọ rí pé ọkọ àǹtí ìwọ ni wọ́n ṣe báyìí sí ń lé ọkọ ọkọ àtìyàwó àwọn parí ìjà tiẹ̀ òun tó ń jábùrò wọn fi ilẹ̀ sọ̀kan mo fẹ́ kí ẹ̀sìn dáadáa lálẹ́ yìí owó yí ẹni tíjà ti ṣe ní jàǹbá tí ò lè bọnú àbúrò ńláyé ẹlòmíì ò ní kò ṣeé ṣe fún ńláyé kó mọ gbìjọ ọ̀gá wọn èmi ò ní ọmọ lóyà ó lóyà dáadáa o àmọ́ rántí pé bí gòbé bá dé ẹ̀mí ló lọ̀gá rẹ wọn wà wọlé yaba ni àkọmọ rí nà mọ wọn ni ẹ kò rí nà mọ pé kò rí nǹkan kan ẹ sọ pé lọhùn ọmọ yìí náà kó kéwèé ó kéwèé ń gbà já ẹni ògbìjà nù ní sọ pé ó kéwèé wù.

0: alága bàárà èkó jẹ́ mọ́sìmọ́sì gbangbangbanji gbanjin gbají.
1: mo kẹ́ wú mo ti kàwé mo sì tún mọ ọdún wọn ohun tí mo.
0: ìràwọ̀ rẹ ti ń bí wọn nù. wọ́n wà wẹ́ni tó kéré sí ọ gẹ́gẹ́ bí esin ṣe é kéré sí irin. ẹ fẹlẹ́ yìí fẹ́ràn rẹ̀. ṣèbíbọ̀ ya ayé bá sì ti yé wọ tí wọ́n mọ bí ṣe ń lọ. ìbọn sì jọ fajá àtajá tó gbé tapo ilé ilé ọjọ́ mọ́ ìwòran. ìyàwó miín lọ dá wàhálà sọkọ ẹ lọ. níbi ẹ mọ́ gbà fún lágbájá o kò fẹ́ràn yín o ẹ máa bàjá. ìyẹn náà bàá máa bàjá. ẹ lọ yẹrú ọbìnrin bẹ́ẹ̀ wò pẹ̀ lọ́kọ̀. ipe kini bẹ́ẹ̀ ń diẹ bí n ti ń fẹ́ náà ni pé kọkọ rí oṣù. ẹlòmíín sì ní agídí lásán ló ní ariwo fò lóní. ọ̀bọ̀n kọ́ bọ́ọ̀ta pẹ̀lú gbèsè ayé ara rẹ̀ kó fẹ́ẹ́ ta kéèjì. bílẹ̀ bá ń pòyì mẹ́lòmíín lọ́wọ́ ọmọ ibi tí ó lọ. ebo ni wọ́n mọ̀ tí wọ́n ọkọ̀ rí sí. bọ́ bá ṣe pé wọ àtẹ̀yẹn jọ ń jà. òun ké sí ọ wákàtí ọ̀wọ̀ yóò. tọ́ bá rí wípé oore rẹ̀ sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè ṣe ọ lóore mọ́fẹ́ kọ́ parí àwọ̀ ń kíá. orí kò sẹ́rẹ̀ kankan níbi ìjà. lẹ́ẹ̀kan ni mo sì tún wí fún ọ sí ìjà yìí pé èèyàn méjì o. ìjà bá lóun fẹ́ pé èèyàn méjì ẹnìkan náà ni ó pé ẹnìkan ni ó lulẹ̀ gbì. ìbò lọ́sẹ̀lú méje bá dìbò sí èèyàn méjèèjì ni máa wọlé ẹnìkan náà ni ó wọlé. wọ́n á máa sọ fẹ́ni ìkejì pé ẹ̀ má wọ̀rí ẹ̀ má wọ̀rí ẹ̀ yẹn tó ń jẹ́ àwọn ọdún mẹ́rin mẹ́rin tọ́lọ́hún ṣe. ọlọ́run ọba sì kọ́mọ wípé ẹni tí dìbò wọlé níṣẹ́ rí pé yọ̀mọ̀ lulẹ̀.
1: ibi tí ń bá gbogbo ajá
0: ẹ ṣí àdáadáa lójú òpó facebook. sì máa fi kọ́mẹ̀ntì yín bẹ̀ jọmọ dúró kakaraka. bí kọ́mẹ̀ntì yín bá ti ń dúró bẹ̀ kakaraka. ọmọ akíbọ́lá bẹ́ẹ̀ náà ni ẹ tún máa fi ẹ máa like ẹ máa ṣíà. ìjà ti gbarí sì kí ló ẹ.

àti ń bẹ lójú ọpọ facebook wa bí ọmọ akíbọlá àwọn ọgbọdọ adẹrìn tọrọ àṣídà àti màmá ẹ ká lẹ o ṣẹwọn ẹkú àdó ti wà lórí ètò yìí o. Akinloye olugbayi eseun pupo pupo mo dupe lowo yin o thank you so much olaide ta ori e ka bo sori eto yi eseun o hello oja oja

0: Hello.
1: Ẹ
0: ma ká lẹ.
2: Ìkórìtà ta wà yìí Elédùà fi fẹ́ so apọ̀ lọ.
0: Àmì Ọlọ́run o.
2: Egungun kò dẹ̀yìn o.
0: Ó ti diṣẹ́ egúnugún ni kọ́ jẹbọ.
2: Ìkórìtà.
0: Ṣé àkàlàmọ̀ gbò báyìí ni kọ́ bá wọn jòkú?
2: Fi hun já wa o.
0: Ṣé tá a sì ràn wò kó àṣà ò lè jẹ? Yóò ṣe àjẹ. Ọpọ pẹ̀lú ìyàwó máa bára wọn fa wàhálà.

0: Hello. Eka le sa o. Ala nko eto e uruko yin ati bole tin ba mi soro.
1: Alade tari lade wala abuna.
0: Che wala da. Come on lo lo be abi kan kora won le.
1: Ndo
0: ba ti molulu lo wo ti pa. Ndo
1: ba
0: ti tọ́kọ́ àlàbí lélẹ̀ hello
2: hello ma fi bọ́lá
0: ẹ ma ká lẹ́
2: ẹ kẹrẹ ní ilé ẹ̀kan ní
0: kò ní bàjẹ́
2: ìjọ wa fi kẹ́ láti ẹ̀yìn lọ owó ìgbà kí wọ́n ní ara wọn
0: mi ò gbọ́
2: ìjọ wa fi láti ẹ̀yìn lọ
0: ìkàlùkù ọmọ àlọ́ lọ́tọ̀ọ̀tọ̀
2: ìṣeun ọ̀rọ̀ ayé
0: ẹ ṣeun

0: Hello.
1: Hello.
0: Aka hello.
1: Hello. Allah kusha no abi oni tele blow no ba. Omo to ba si definiga.
0: Oruko yin sir, oruko yin.
1: Mole no so le ko si lati lo so.
0: Che wa dada. Se ka ma fe ra won lo abi kan ko ra won le.
1: Ko ma fe ra won lo ni o. Omo ba ko mi lo lo.
0: Okay, yawo yen ba ma nyale.
1: I'm a woman to know you.
0: Shwala. Olo gbe dada kan mo ipo akara le yo. Ako ataro ta re bi ise t'Olorun ba mi si so wa wole pelayo atalafia. Oba won adari eto ti omo yan lori dada. Oku agba ni isile ni wa ke bola ta de eta tenti eta teyin dada a eta teyin teyin go mo pe pade eyan boya gbeyawo le fe se ni e sa won adari eto to ni tu e ko si mura eta entertainment ya ile se lanya asamo ma ke ba hello Egale.
2: Ekun baba yin ke.
0: Kokole.
2: E ba ko ma fi duro. E ba ma lo lo be o.
0: Kokole.
2: Ni gbo lo ma ti yin o dan.
0: Ami.
2: E yan ko yan kokole ni o. O ni lulu lulu lojojumo. O le papo lo o.
0: Ah. Ma
2: je lo ko yin lorun.
0: Ami, ami.
2: Le ri nu. O kun ka ko ma.
0: Awon e won fi lulu si o. Ebi ni won sa nfa. Okunrin bo pe nfa. Obin na bo pe nfa. Seka kora won le abi won ma gbadura si pe awon o yi pada njo kan abi won jo ma lu lo be. 9:11. Hello. Emma Kalema. Mami.
3: Ya no eleso.
0: Ya no eleso lato je.
3: Bẹni bẹni sa.
0: Se wa dada.
3: Dada mu.
0: Je le dele so lu ke le wa.
3: Bẹni bẹni.
0: Emma ya kan je pe ya labata.
3: Bẹ́ẹ̀ni.
0: Nso bi.
3: Eyan wa ni won.
0: Kò ní bàjẹ́.
3: Àmì.
0: Ṣé kájọ máa lò lọ bẹ́ẹ̀ àbí ká fira mọ́lẹ̀?
3: Tí wọ́n jọ máa lò lọ.
0: Ọkọ rẹ̀ bá àmọ́
3: yẹn. Bàbá ti jẹ́ wípé bọ́yá ọkọ ọmọ ọ̀nà ìyàwó. Tí ọkọ bá ti ná ìyàwó rẹ̀ tí wọ́n mọ̀ jọ lò lọ.
0: Ẹ máa gbọ́, ẹ máa gbọ́. Ìyá àánú.
3: Bá.
0: Ẹ tọ́mọ ọdún mélòó báyìí?
3: Mo ti
0: n lọ B56.
3: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀rọ̀ ti wá dá a báwọn. Tọkọ rẹ̀ bá ń yàlè, kọ́ máa lo lọ bẹ́ẹ̀.
3: Ọ̀rọ̀ a máa tọ́jú àwọn ọmọ rẹ̀.
0: Àní ẹ̀ mọ́.
3: Mo ti fi sẹ́yìn.
0: Àní ẹ̀ farabalẹ̀. Tọkọ rẹ̀ bá mu títí wọn lọ ń gbé inú kọ́tà, kọ́ máa fomi lò bẹ́ẹ̀.
3: Ó máa wo tàwọn ọmọ rẹ̀, kó máa tún ṣe.
0: Gba ẹ máa gbọ́. Kì í fowó oúnjẹ lẹ̀, kì í fún ọmọ ní nǹkan kan, kọ́ máa lo lọ bẹ́ẹ̀.
3: Fúnra ti wa la wa ń dá ṣe ilé ayé wa. Ó ń bọ̀ sí lọ. Ó lọ 17 years. Ó padà dé.
0: Ìwọ ìyá yìí. Dádì àánú lọ fún 17 years.
3: Bẹ́ẹ̀ni.
0: Níbo wọ́n lọ.
3: Láti toríra wa tún ti ń kìsì ara wa.
0: Ẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: 17 years.
3: Bẹ́ẹ̀ni.
0: Láàrin 17 years ẹ pẹ̀lú ayé lórí fóònù.
3: Àti ẹ̀ mọ nọ́mbà.
0: Àà ẹ̀yin sì wà nù létí fi sí.
3: Rárá o, mo ti kú òǹbẹ̀, mo ti rẹ́ǹtì ilé, mo wá káwọn ọmọ rẹ̀ sọ̀dọ̀.
0: Ok.
3: Àwa ń tọ́jú ara wa.
0: Ìyá àtàwọn ọmọ.
3: Bàtò wá yá tó di December, òun náà dé, ó darapọ̀ mọ́ wa, àti òjò gbèbí ayé àlàáfíà.
0: Àmọ́ gẹ́gẹ́ bí obìnrin tí ó nífẹ̀ẹ́ ọkọ ọkùnrin kankan láàrin 17 years kò sí yẹn lásọ wò.
3: Ọkùnrin ọmọ èmi gan lẹ ń tó lè pè mí, ṣùgbọ́n èmi gangan.
0: Ẹ máa gbọ́ ìyá dáadáa. Ẹ ṣe nǹkan kan.
3: Kò wù mí, kò wù mí.
0: Iná mọ̀ ń sọ ọmọdé. Anímọ̀rí ẹ ti ẹ̀ dàgbálẹ̀ rárá.
3: A ní ìdọ́gbọ́n kankan.
0: Kábíyèsí.
3: Mo fèsì iṣẹ́ mi ni. Mo lè fèsì àwọn ọmọ mi.
0: Ọlọ́run sì fún yín tọ́.
3: Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
0: Wọ́n ṣàtìdé padà báyìí.
3: Bẹ́ẹ̀ ni o.
0: Ẹ wá sọ fún àwọn ọmọ tó lọrú ẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì o, ẹ bínú o.
3: A ti sọ fún wọn Ọlọ́run jẹ wọn gbọ́.
0: Àmì àmì àmì àmì. Ẹni ó dìde 17 years ó bẹ́ẹ̀ kan nù. wo ju koko re ku le ko josu mefa tu tin be ah hello
1: danyan
0: bye bye
1: ja oda ke mo abo be ja
0: eni
1: ja oda rara ke mo abo be ja
0: emi o ba yawo ti mi jari eyin agbaragba na le soro
1: olohun ti e fe
0: ben
1: to ba ti wa la temi to ba ti fe la temi do ki kalkuli a tani
0: o
1: ne di ka mo
0: lorugo gbogbo awon ta ajo meto ile iwe ti gbo yen lale tuni to je on the 3 ninu osu June odun 2026 the moving king yin wi pe e to ku tun jijo Saturday o hello oja mo ti se oju opo n pa eni kankan o le pe wole mo o boruko gbogbo loga loga ni kon ni pata moving king yin ago mewa se lu kan ko ma ke bola lati gori apere wa ayi te se pe wole mo kiyan seun seun seun o bo yin te ba ni da se to pata na mo dupe lowo o foruko ani to je general manager wa mo fi se yin pele pupo wi pe eku adu ti wa nkan ni yo bayi ni mo tin foruko oga wa olori oko bam bam loke omo ba tunji abioye mo foruko won kiyin wi pe eku ataro o wa foruko amoju ero mi le o mo fin kiyin wi pe ayo le seun seun seun te du ti wa o laye asamu wa loruko ti mi nja akimola ni baba to bi mi lomo baba da ajo ojo Saturday e ja jo pade pada lori eto wa ita pe ni torin ti lu ibe nla ti mo mu saje wa daada saje saje saje

ìyá lórí ètò wa tó ní ti lù láyàjọ ọjọ́ sátidé ẹ ti gbogbo ilẹ̀kùn tọ́wọ́ inú ilé pátá o fún nǹkan kan sí méjì tó bá fẹ́ bá ń sọ àbíwọ̀ tó bá fẹ́ kàn sí wa ní iléeṣẹ́ wa mora ètà àtẹ̀mẹ̀yìn ọ̀fẹ́ olórin ń bẹ̀ ni oyún olórin gospel ló fẹ́ ni àbọ̀ fẹ́ islamic singer kọ́dà àbójú olórin onífújì ló fẹ́ ni àbí jùjọ́ àbó olórin ṣèwọ́ṣèwọ́ àwọ̀ fún adarí ètò tó nítumọ̀ tó ní àpẹẹrẹ tẹ́nu ẹ̀ mú rúgúrú bí agogo ni ìwé ṣá ẹ fi kú òǹpa tí ẹ̀yàn rẹ́rìn-rẹ́rìn débi ẹ bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07057156164 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 07057156164 àjọ pàdé lọ́jọ́ sátidé olórí ìtòrin ìtìlú yọgbàyọgbà lélẹ̀ ìyẹjẹ́ àjọ lọ fi hàn lélẹ̀ ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kájọ sọ̀pọ̀sọ méjì 07057156164 32fm ni wọ́n pe bí o a wà lórí òkè téńté mọ́kọ́lá ìyẹn ní premier ní laughter house ọlọ́wọ́n bá mọ́ṣẹ̀rùbà wá o wọ́n sì já wa láyà gbogbo dùgbẹ̀ tí mẹ́ lókè yìí ọba àmì dákun là wá sọ wa nínú ẹ̀ òbí ọmọ lọ fi hàn lélẹ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ò bá ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 07057156164 àjìmọ̀lẹ́ àlàyé ó dàrọ̀.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Godwin Franca. À ń gbé ní Odógúnyán. So ẹ̀rín mi àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi God. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bíi. Mo wá ń sọ pé pé èrò tètè pọ̀ jù bíi pé ṣé ó ti lérò níbí mi ní lè lọ.
2: Ah,
0: ṣá kúrò ń bẹ̀ mọ́ lọ.
2: Wà ní sùúrù náà. Àwọn ní irú ìwé irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n like?
0: Mi mọ̀ pé ṣé ìyanu tó bẹ́ẹ̀ bíbá ilé rò fi pọ̀.
2: Okay, orúkọ wọ́n rí nǹkan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣá wá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Ṣé ìgbà tó wá yá tí gbọ́kọ̀ mi ṣe sọ fún mi jọ pé pé new site àwọn náà fẹ́ ṣe sáfíìsì ò ṣé mo máa wá mu ní à ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pògì èmi máa sá padà o. Wọ́n ṣàyìn ojú sí mi lẹ́ẹ̀mẹ́wàá pé ògùdọ̀ ọlọ́run ògùdọ̀ ọlọ́run ó dẹ̀ níṣòro kan táìmì àtọkọ mi tí ń là kọjá tó sọ fún mi pé a máa lo ògùn pé ògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days tí bá lo ọkọ mi náà máa lò owó yẹn dẹ̀ ti pọ̀ jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days mo ṣàdé
2: bá ń jẹ́ àjọ kọ̀ọ̀kan 24,000
0: bẹ́ẹ̀ni ẹ̀ tí wòlíì wa wọn làwọn ṣe torí òkòdé ni pé wọn mú kinní kò wórówóró báyìí pé ká dà sínú omi àti òróró ó wá ní mo ní jẹjẹ ń tra iléèwò torí kèrò wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kì í kúkú ṣe pé a nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ́ẹ̀ pé kò kúkú tì sówó só ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ni pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ tó pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe ògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá bọ́mi kan wà tí ò dẹ̀ tí ìbímọ tóun náà wojú ọlọ́run wọn ti wà ní 7 years in marriage mo ní àwọn olóòtú ẹ̀ fẹ́ gbọ́mi lọ́mọ wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn fára ẹ kó máa béèrè fáwọn ẹbí àwọn ẹbí mi mo ti sáà ń béèrè fún èmi yẹn kọ ní òòtì èbèrè fára ẹ bó tiẹ̀ jó bìrì kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ yẹn kí n ti béèrè méjì mi mọ̀ so ọlọ́run ṣáà wá.
2: ẹ pàtẹ́wọ́ fún jésù ọlọ́run ẹ wo ọmọ yẹn á dá
3: sí. amen.
2: ẹ dẹ̀ máa rí ìyanu.
3: amen.
4: Pẹ̀dúà
3: àgbẹ̀
4: gbogbo ọ̀rọ̀ òdì
3: tó
4: ṣiṣẹ́ lára rẹ̀
3: kò
4: gbiná rẹ̀ kò gbiná kò gbiná gbiná gbiná fọwọ́ sọ ẹ̀ sọ pé mo mọ̀ mo máa ṣe rere mo mọ̀ mo máa rà nù mo mọ̀ mo máa dókè mo mọ̀ ẹni òkè ni mi ò kì í sẹ́ni ilẹ̀ bí ọ̀tá tiẹ̀ gbógun máa borí bí mo ṣubú máa dìde. Bí mo bá wà lẹ́yìn,
3: máa
4: déwájú torí àwọn tó dúró di olúwa yóò tún agbára wa ṣe. A ó fi ìyẹn fò bí di, a sáré kò ní
3: rẹwà,
4: a rìn àárẹ̀ ò ní mú wa. Mo gbàdúrà fún ọ, wọn ní dọ́dú o. Mena aka àdọ́bí àlẹ́zà, ebèbèdú adáyà, gbogbo adánidúró, olúwa sá wọn nídà. You are unstoppable, fọwọ́ sọ̀yà, I am unstoppable. Sọ́bẹ̀ sókè. Sọ́bẹ̀
3: sókè.
4: Ìpinnu tó máa ní nìyẹn.
3: Yóò
4: fi ọjọ́ àánú ṣe awẹ́ wa. Ọjọ́ àánú mọ́ fi ṣeré. Ọjọ́ tó máa yí nǹkan padà
3: ni. Tó
4: bá ti kúrò ní yàrá ìpinnu.
3: Àti
4: ìgbàgbọ́. Ó di yàrá àdúà.
3: Inú
4: àdúà láti yí nǹkan padà.
3: Pẹ̀lú
4: agbára ìwà
3: mímọ́.
4: Ẹ sì sá. Gbogbo ọmọ ilé ṣe rere.
3: All your children can prosper.
4: Bẹ́ẹ̀ni sá.
3: Yes, mama.
4: Egebe nuna.
3: Yes, mama. All your children can prosper.
4: Arọ̀kọ̀ bí alẹ́ gẹ́lẹ́jì. Mẹ̀dú alẹ́dẹ́ ẹ̀fà ìlú àdá.
3: Ẹ̀mí mímọ́.
4: Ntó bá ti pè wọ́n náà ń jẹ́.
3: Wọ́n ti kọ́ dẹ̀mí tó ti
4: rí. Orúkọ tó bá sọ wọ́n
3: ni. The name you give
4: me. Orúkọ tèmi báyìí.
3: My own name.
4: My name is Blessing. Bínú sí mi
3: ẹ
4: mo lè mọ dè ní o
3: mo
4: ní àbẹ
3: mi
4: àyè ní kẹkẹ lè bẹrù àṣà ìbàdúlì àgà ta ló lè kọwọ bọ náà kí náà má jó èmi ò gbàjẹ lọwọ wọn àdẹlẹ báyìí àmọ
3: ọlọjẹ
4: ọgá ìwọ ni o mọ gbéra ẹ lẹ lọdì náà ẹ jẹ ká pa àwọn ẹlẹrìí wa àbẹgbàdùà.
5: Orúkọ mi ni Esther Muyin Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì èní ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
4: Èmi gan ò rí yín rí.
5: Bẹ́ẹ̀ni sà mi rí yín rí sà ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. mo gbe olorun alaye ga ni o mo dupa lowo olorun alaye nitori pe eni ti mo duro mo je eni to ya pe mi ko si eni to nse anu fun mi be ni ṣugbọn nipa ti adura ori afefe baba mo ri anu gba ikeji eni ti mo duro yi mi fura ra mi ki nse ohun kan rere ohun ayo kokori bo mo dupa lowo olorun fun olorun alaye ni eni ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma n gbo program yi ni araro be ti ni ijeta ati ana yen mi raye wa ṣugbọn bi mo se sumoju okan mi o bale moju leni emi yen sa so pe ki n lo mi ti e pp mi ti e se ni ti mi rogan bi mo se so fọkan mi ko so mo to mo so fọkan mi pe ko jọ ohun gan lo bi se mo ni ko jọ ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawo olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo mi kan wa ni uk o ti lo o ti bimo o faun o wa fe se wedding ni osu ni on 30 osu so iyawo yen o sagbe si ni lara pe dodon ni kan wa se nkan won ti se won ti woso tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o o ni gbogbo idile lara gan to je pe an sasa tun sasa mu wa ni o mo wa ni mo wa pe omo yen mo ni se oni gbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo yen wa pe lana pe ati iwe to won ati ti yawo pe won ti fun
4: ah edide and now what's the king pass
1: spread your hand this year as I authorize
4: omo ilohun o se kan
1: re se shall